0: jẹ́ká sọ̀rọ̀ ṣùgbọ́n ní.
1: Bílẹ̀ bá ti wá mọ́ ẹ̀yin náà má dùn lé mọ́ o ẹ máa bọ̀ wá sí Trenchard Hall eléyìí tó wà nínú ọgbà fásitì nílẹ̀ Ìbàdàn níbi tẹ́ẹ̀tì bá wà àjókòó pọ̀ sàmì ayẹ ọdún ìdásílẹ̀ ti ìkànnì splash tó ti ayẹ ọjọ́ bíi bàbá wa níbi tí gbogbo wọn ó ti jọ jíròrò táti jọ foríkorí fikùn lukù lórí ọ̀rọ̀ ètò ààbò ilé yìí ẹ ti mọ̀ wípé ìkànnì splash tá a bá ti pàti ọ̀rọ̀ báyìí á wà ojútùú sí ni gbogbo àwọn tọrọ kan pátápátá torí pé ètò ààbò ilé yìí gbogbo wa pátápátá ló kàn bó ṣe kàn jọba ó kà wọn ṣe elétò ààbò ó kà wọn aráàlú ṣe rí wípé àjùmọ̀ṣe ni ẹ gbọdọ̀ má wà ńbẹ̀ lónìí o ẹ kò sì sí pé ẹ ń fowó kankan wọlé ọ̀fẹ́ òun náà lẹ wọlé sínú ọgbà náà. Splash FM 105.5 clock 19 years on earth. Glory be to God in the highest. Gbogbo àwọn òṣìṣẹ́ ìkànnì yìí náà lẹ́lànfààní àti rí ń bẹ́ẹ̀ mi náà wà ń bẹ́ẹ̀ láàárọ̀ yìí ẹ̀mí náà wà ń bẹ́ẹ̀ láàárọ̀ yìí àti gbogbo àwọn èèyàn jankan-jankan gbogbo wọn ni ó wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ tó jẹ́ wípé ẹ máa ń gbóhùn wa lórí rédíò ẹ tún fojú rí jù pẹ̀lú wa lónìí gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ìròyìn ti fún tẹ̀dọ̀ ẹ̀ lè má gbọ́ gbàǹkangbì ẹ̀ lè má gbọ́ àgbọ̀láàjì ẹ̀ lè má gbọ́ àti àwọn ètò míì ẹ̀ láǹfààní àti bá àwọn òṣìṣẹ́ ibẹ̀ pàdé ìnìláàárọ̀ tòní.

0: E ja agun abalaba Yesu yi ka ma lo taratara si odo sisi ongo vaira. Sisi ongo vaira. Bo ni
1: dada ni.
0: Se alaafia ko bi?
1: Alaafia ni.
0: Ah ah. Bo tun wa ni itakun ayojara bayi o.
1: E wo itakun ayojara wa ko si ojumo ko ka ma ri nkan mu nbe.
0: Eh.
1: Be ni.
0: Nibo la wa nlo laaro yi o.
1: Se ri la kokon na e je kin koko soro nipa ongo vaira ti mo mu wa fun wa ni ijejo
0: lose to koja
1: lose to koja ti gbaju gbaja arakunrin kan to lo nso
0: o venu re
1: tutu venu re tutu kutu lori takun aye lujara
0: DJ Sikin kan
1: DJ Sikin be ti won gba mu
0: ati ona ti ba hun ati ona ti
1: ni tan mu lo si kirike won pada foju re bale ejo won ni ko mo lo si ogba tun ni lo sugba won pada tun gba won para sun gbalẹ kuro nibe ton de ni ko san owo itanran fun nkan to se o na si ti pada wa si itakun ayelujara pada o tun ti wa se o tun ti wa bebe pe ohun ni tension nkan to hun so yen o ti wa fi enu re bayi ti wa fi bebe pada
0: a je pe ti to ba gba lo o ye ko gba bo o loro ongo viral je jeun
1: o loro ongo viral
0: ko ya mo fenu re tutukutu mo
1: ah eyin ko se yin na yo ti ko le eko
0: kan ogbon ewon ojo le
1: ti keko kan mi
0: ki nbe
1: iyun baun awogede nbe se wa ri ongo viral teni ti mo tun wa mu wa fun yin nipa obirin kan ma ni ohun ati orekunrin re na jo sere ife oro orire ife won sapada di odidi oloyun latarabe arakunrin ohun wa pe kale pe ohun o ti setan ati mo tomo bayi
0: ah se nigba ti n se komo ni
1: abi won ye si ye kan lo idabobo funra won o sa ni ohun o ti setan ati tomo ohun pe ko lo se orun to ni ni yo ba ni ohun o le seyun o sa ni ko si nkan kan ti o se omo o ti leyin o sa n ko oro si ni pe en ko lo se ni ko si kankan ti o sele
0: ah
1: bi arabirin na sa si gba sile ni niyan ohun na ba lo se oyun na
0: ah
1: lati arabi ti o ti lo se oyun yan o gba be jade laye
0: ha
1: iya re lo wa bo sita bayi to wa bere si ni sunkun to n bere pe kan ma je ki ya je ohun gbe
0: nitakun
1: ayelujara pe omokunrin o ti fi ti e o si fi pa ohun lomo latara ibi ti o ti ni pe komo ohun lo seyun ni crisis kan ti de ti o ti di pe omo be omo yen o ti ati be jade laye so gbogbo iru awon kan bayi lo je ki ya yen ko ba bo sita ko bere si ni ma sunkun pe a omo ara orekunrin ohun tori o pada mo pe orekunrin omo re lo je ki o lo seyun to fi di poku pe kò yẹ kó rí bẹ́ẹ̀ táwọn èèyàn ṣáà ti ń fáwọn ìyá yẹn ní oríṣiríṣi ọdọ wọn ti mú arákùnrin yẹn náà wọn ti fòfin mú wọn
0: àwọn òṣìṣẹ
1: agbófinró
0: ọdaba
1: wọn ti mú gbọn àwa obìnrin ká mọ wà kẹẹfù nǹkan tẹ bá mọ àtọkùnrin náà tẹ bá mọ pé ẹ tí ì ṣetán ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe lára yín tí òfin ní di oyún débi pé ẹ fi wá lọ mọ ṣẹyún
0: a jẹ pé ìtẹyìn ọba jẹ pẹpẹpẹ kó mọ wulẹ fi runmú kọhún
1: kó má fi runmú kí wọn má kulẹ dédi ẹ rárá tẹ bá ti mọ pé ibi tí ó yọrí sí ibi tẹni fẹ nǹkan tẹ ẹ fẹ ní ẹkulẹ má kulẹ má gbìyànjú àti má dán wò rárá kó mọ bá a nípalára fún yín irú ọmọbìnrin tó kú nísìnyìí tí ẹ ti gbé àbíbá ó ti
0: ẹni tó kú ni tiẹ gbé
1: so àwọn obìnrin àtọkọ ẹ jẹ ká máa ṣọra ìwọkùnrin náà tó mọ pé ò tí ì ṣetán àti bímọ kí lòun ṣe nǹkan tó fi di oyún kí lòun ṣe fún tó tún protector rẹ tó lo ìdáàbòbò fún rẹ eléyìí ni mo mú wá fún wa ní èní
0: lórí
1: ongo vaira
0: àmọ̀ràn rẹ fún àwọn ọ̀dọ́bìnrin bíi ti ẹ̀yìn
1: àwọn ọ̀dọ́bìnrin bíi tèmi wá ni pé
0: bó bá tiẹ̀ wá lọ já sí pé
1: oyún bá dé ẹ jẹ́ ká filẹ̀ àbí ká bún àwọn òbí wa gbọ́ ẹ jẹ́ ká bún àwọn òbí wa gbọ́ torí tí wọ́n bá gbún òbí rẹ̀ gbọ́ ní nísìnyí yóò lè ní pé oyún ṣíṣe ò da kò tiẹ̀ dáná ó ní atarabẹ̀ ẹ̀mí máa ń bọ́ ó máa ń ba nǹkan jẹ́ lágọ̀ọ́ ara gan láti ibi tí wọ́n bá ti ń gbìyànjú àti ati se ati yo oyun na
0: fe yo emi kuro nu emi
1: yo emi kuro nu emi awon kokan ma baje na ninu agwa ara awon obirin ti won ba nse nkan yen lowo ti ko ba ti eni pe ara obirin to ba seyin na ti ko ba se se pe boyo ba ku awa obirin awa odo mo be wa mo ro wa ta ba mo pe ati isetan lati bi omo abi lati ma gbe lati loyun abi lati e ma kule jade die rara e ma jade be rara ojo si wa abi ojo si wa nkan teyan o si se pepepe to ma fun ojo pipe ni teyan ba ti ni suru ko si nkan teyan fe ma fi wadu wadu
0: wa
1: wa ka ma fi wadu wadu wa
0: nti o sonu kaakiri
1: nti o sonu kaakiri amoran mi fun wa niyan atawon odo okunrin na eyin na je na e ma wa kefu e ma ma ni pe gbogbo nte te ba ti ri na lemo lemo se e kan mo de be na nisin o le je ohun lo doyun
0: once de be lo
1: doyun to ni pe o fe e je asora olorun a ran wa lowo
0: amen bo wa ni lose ti nbo
1: lose ti nbo lagbara olorun ma tun mu ungo virus tun mi fun yin.

0: Tàwọ́fìkì.
1: Ṣé ẹ tiẹ̀ rí oúnjẹ viral tààrọ̀ yìí?
0: Èèyàn ti ra sáyìn ni, àwọn sàngó mọ́pẹ́lá.
1: Ó kọ́ àwọn ọ̀dọ́, ó kọ́ wọn lọ́gbọ́n ni o.
0: Ó ń gba pé ẹrù sí bàbá o, ìyànà sàgbọ́n bọ̀ o, bẹ̀bẹ̀ tó mú sí wo.
1: Kí ló lé ná tó jẹ́ pé tí oyún bá ti dé báyìí, kẹ́ ẹ lọ mọ́ ṣe lókù tẹ́ mọ́ sáré rẹ̀.
0: Ẹ
1: ti ẹ̀ ní wo ti ẹ̀ mí, eléyìí ti ń bẹ nínú tẹ́ ẹ fẹ́ ṣeun ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé wọn.
0: Ọmọ ká ti rẹ̀, you can believe, ọmọ ká ti rọ, kárí bò, mọ́ mi fà.
1: Ọmọ ká ti yẹ̀ mọ́ àwọn eléyìí lọ́wọ́ báyìí.
0: Inú bí fa ẹ̀ tó.
1: Torí pé arábìnrin tí ó ní oyún tó lọ ṣe oyún pẹ̀lú arákùnrin rẹ̀ yìí, òun ti bọ́ sálìkì àmọ́ báyìí o.
0: Má gbọ́nà kémi sínú mi ò kọ́ ti ṣe.
1: Ṣé wá rí ẹ̀yin obìnrin tó jẹ́ wípé ẹ̀yin náà ẹ̀ mọ̀ sí wérékèwérékè lọ́dọ̀ àwọn ọ̀rẹ́kùnrin yín olólùfẹ́ yín, ẹ lọ rèé fi eléyìí kọ́ gan. Ọmọkùnrin bẹ́ẹ̀ máa mú lọ ilé ẹjọ́ gan. Ó lè jẹ́ pé ẹ̀wọ̀n ọdún bíi mélòó kan bó bá tún ti jáde báyìí, òun tún ti bẹ̀rẹ̀ sí ní ṣayé mi lọ́n ti ẹ̀ ni ẹni tó kú ni tiẹ̀ gbé.

0: àwọn èèyàn ti tò sí ìtàkùn ìjọra ilé ìtújẹ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn.
1: Ó ti di bàbá àgbà ọkọ̀ bọ́lá ń lé mi.
0: Mo ti rí Ọlámíkì ọmọ ìbílẹ̀.

obìnrin kan ló sọ wípé òun mọ bó òun ti ṣe òun torí pé ọkọ òun ti lọ yin ọkọ níbi tí agbọ̀n gbé ga. Ó ní àǹtí Adé tó ń kẹ̀sìn mọ́ wá wò ó kọ́ mọ pé gbogbo ibi tóun rìn sí tóun ti lọ yàn kan bí agbègbè gba yìí gbogbo ẹ̀ pátápátá ó ní látẹ̀lẹ́wọ́ ọ̀hún tóun ti mọ̀. Ọ̀rọ̀ kankan ò sì bè mí lẹ́rù mọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Torí pé lọ́dọ̀ tèmi àríro eléyìí rí ẹ̀rù la fi dábọ̀ lọ́rọ̀ kò sí yẹn lọ́dọ̀ tèmi mọ́. A ti gbọ́ oríṣiríṣiì àwọn ìmí gan bẹ tó jẹ́ pé a ti yanjú ẹ̀ lábẹ́ aṣọ tá àti ẹni gbé wá sórí bí rárá tó sì jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó gbá ń kọ́ tó gbé ni.

0: obinrin be lati igba ti ohun ati oko re ti won ti jo se igbeyawo alarin ni to dun ti gbogbo kan si gbogbo oro ta nso nipa re yi o be ladugbo obi ti won gbe ohun atoko re ni bi to gbe adugba lakowe si ni
1: wa o iwo eleda mi o seun o se o baba
0: oni n to je ki n so be o
1: aye oni o ma royin jesu lo o re to se fun mi o
0: tori pe ko si bi ti nkan o ti le sele
1: o iwo eleda mi o
0: be gbe laarin awon purutu na isele sele nbe
2: mayin jesu logo sego
0: oni se ri ile tohun atoko hun gbe titi gba iwaju ile ohun koja e ma won ile flat hun ni titi gba ibe koja oni ta ba wa funa sodi keji titi ohun ta ka ile kini ile keji ile keta oni omobirin kan be nbe to pe atohun atoko re lawon na jo ngbe be
1: everybody shout hallelujah
0: oni se wa ri obirin ta nso nipa re yi ti ohun so pe ile won ba ba fona sodi keji lati odo ile ta won ta ka le kini ta ka le keji ta ka ile keta obirin tin gbe ni ile keta hun atohun atoko re o sapejuwe bi obirin mu se ri oni eni to lomi lara daada ni o sora oni se wa ri bo se sanra hun gbogbo àwọn èèyàn tó bá ti rí wọn mọ wá fojú rẹrìn wọn mọ fi mẹrin pé ti ń bọ arapata ó ti ń bọ ayílukọ ó ti ń bọ ó ní gbogbo àwọn èèyàn máa ń fi arábìnrin ṣe yẹyẹ. ó ní kódà tóun àtọkọ òun bá dúró sí iwájú ìtàlẹ́ àwọn torí pé orí òkè làwọn ń gbé táwọn bá jókòó síbi bákónì táwọn náà ń wo èrò àlọ èrò àbọ̀ táwọn bá rí obìnrin yìí ó ní àtohun àtọkọ òun náà àwọn náà mọ rẹrìn pé èèyàn ṣe wá sara tó báyìí. ṣe mi pé ọlọ́run ló dá ẹni tó sara òun náà ló sì dá ọ̀pẹ lẹ́ńgẹ́ ṣubú làwọ àwọ òfò ó wá ṣubú lodo odó fàyàgbẹ́ rẹ́gẹ́dẹ́. èmi náà lómi lára àwọn mo sọ fún obìnrin yẹn nígbà tó wá bá mi pé ṣáà ṣebémi náà sara ó ní plus size ni wọn máa ń perú ara tí obìnrin ń san. tí nǹkan bá ti plus size ìṣe bẹ́ẹ̀ náà ti mọ ohun tó ṣẹlẹ̀ báwọn.
1: ọ̀gẹ̀dẹ̀ iye rú mẹ́ dòdò ọ̀gẹ̀dẹ̀ dòdò dòdò.
0: sisi o ń gbó viral gan ń fọwọ́ dẹmọ. ofo tẹ́yìn náà bá lọ wo ìtàkùn ẹja facebook sisi ongo viral ó sọwọ́ rẹ̀ báyìí iwájú rí báyìí ẹ̀yìn náà ó tún rí báyìí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni. mira mo ti bá gbọ́ ọmú láàárọ̀ yìí. ó nígbà tó yá àwọn kó kúrò ní ilé tá à ń sọ nípa rẹ̀ torí pé àwọn rẹ́ǹtì ibẹ̀ ni ọlọ́run ti jogún ilé kan fún àwọn náà tó jẹ́ pé àwọn làwọn kọ́ nǹkan àwọn fún ara wọn àwọn sì kọ ẹrù àwọn kó lọ ilé tuntun ó ní kódà nígbà táwọn ó fi kó lọ ilé tuntun oyún ti wà lára àwọn tó jẹ́ pé nígbà táwọn kó dé ilé tuntun ọ̀hún báwọn ṣe bímọ báyìí àwọn sọmọ náà ní ọ̀la ń ṣílé. ẹ̀kọ́ tí ẹ̀ bá lọ mọ́kà náà tó bá dé tó bá bímọ wọn mọ̀ pé ní abọ́ lọ́rẹ́. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ arábìnrin yìí wọ́n kó délé tuntun ó bímọ tuntun ó wá sọmọ náà ní.

ó ní tẹ́lẹ̀ ọkọ òun fóònù rẹ̀ kìí fi 24 díjìtì lọ́ọ̀kì. Bí àwọn kan tí mo mọ̀ tí wọ́n gbọ́dọ̀ dákọ̀. 24 digits yẹn fi máa ń lọ́ọ̀kì fóònù tiwọn. Wọ́n lọ́ọ̀kì fóònù gangan, wọ́n lọ́ọ̀kì WhatsApp, wọ́n lọ́ọ̀kì Facebook, wọ́n lọ́ọ̀kì TikTok. Lẹ́nu kan lockdown ni fóònù tí wọ́n máa ń wà.

0: ó ní ọkọ òun ó wá mọ rìn ìrìn ìfura ni o.
1: Omi lówó omi láyé aláwòrán kò máa gbóhùn lẹ́nu mi torí nílá.
0: Ẹni tó jẹ́ pé tó bá ti lọ bí iṣẹ́ rẹ̀ láàárọ̀ ó pẹ́ tán ló wọlé láago mẹ́jọ.
1: Kò sẹ́ni tí ó lè kọ́.
0: Aago mẹ́jọ òun yóò sì nídìí bóyá nǹkan kan ṣẹlẹ̀ níbi iṣẹ́ wọn tí wọ́n nílò láti dúró tàbí wọ́n gba àwọn kọ́sọ́mà kan eléyìí tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ mọ́kò ọjà wọn fún àwọn nǹkan tó máa ń fa ìdíwọ́ tó fi jẹ́ pé aago mẹ́jọ alẹ́ ni wọ́n máa ń dẹnu.
1: Àgùnmágò lẹ́nu mi torí nílẹ̀ agodo orin sí ìwà ọ̀tá ìjẹ́ ògùn lásán ní ọ̀pọ̀ dàda ṣayẹ.
0: Ló bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dé ní àwọn aago bí aago ńláńlá bíi mẹ́wàá bíi mọ́kànlá bíi méjìlá. Tó bá tún ti wá dé yóò ti wá rẹ̀ mọ́ kọjá àlà.
1: Ṣé bẹ́ẹ̀ ni méjì ló ń ta ìwọ ọlọ́pọ̀n láfi léèrè fojì ìdá ìwọ ọlọ́pọ̀n ẹni ọkọ̀ bá lè pa nílẹ̀ gbọ́dọ̀ fọ́gun mi sí.
0: Bàbá ti fún wọn lóúnjẹ tó báyìí wọ́n ní wọ́n lọ sùn nù wọ́n wàá sùn bíi pọ̀ máa já mi lára tó ti rọ̀ gan.

0: bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí ọkọ̀ òun pé ah bó ló ṣe wá rí i.
1: Òdìdẹ́ wọ́n ní ràdákà ìfẹ́ kẹ́ni kejì mi kẹ́ni.
0: Tí wọ́n bá wọ aṣọ jáde láàárọ̀ tí aṣọ tí ẹ pé wọ́n ti lọ tọ́ yọ gétọ̀ nígbà tí wọ́n bá fi padà dé lálẹ́ aṣọ òun ó ti wá rún kọjá àlà kì í ṣe pé téèyàn bá wọṣọ jáde náà kò ní irun o wọ́n ní irun eléyìí

0: obìnrin tẹnu bọ̀rọ̀ ó nígbà tó ń ti rí gbogbo àwọn ṣe sí èyí tó ti yàtọ̀ nínú ìgbésí ayé ọkọ òun òun wá sọ̀rọ̀ àwọn di ọ̀tẹlẹ̀múyẹ́.
1: tẹ́ni bèrè bá rọjú ṣe wúro ìbẹ̀rẹ̀ wúro bá wọ̀ kóró bí jogbo fọ́táwọn méjèèjì bá wà padà mú mi.
0: ó níṣẹ́ rí ilé táwọn gbé kó tó di pé àwọn kò lọ ilé táwọn kọ̀hún. obìnrin kan wà níbẹ̀ tó jẹ́ pé nìbọn làwọn jọ jẹ́. obìnrin ọ̀hún ó lóyún ó wá bímọ wọ́n sì sọ fóun ò nílò láti lọ síbi ètò ìsọmọlórúkọ arábìnrin náà. ó nígbà tó ń débẹ̀ òun wá ń béèrè pé ẹyin ẹ̀yin wa ẹ̀ mọ̀ nílẹ̀ bó o ni gbọ̀ngí tí wọ́n máa ń ran àdúgbò yín yìí kọ́. ó ní bá sọ pé òun àtọkọ rẹ̀ ti jà o kódà wọ́n ti kọ ara wọn lẹ̀. ó yẹ kẹ́ ẹ ti mọ obìnrin tí mò ń wí o obìnrin plus size tí mo ní ń bẹ lódì kejì títì níbi ilé tí òun àtọkọ rẹ̀ gbé kán tó kó lọ lé wọn. ó ní àwọn ará àdúgbò tán jọ péjọ síbi ètò ìsọmọlórúkọ òun wọ́n wá ń já òun tán pé kó dàbí ẹni pé ọkọ rẹ̀ ka mọ́ ìwà ànàbì ni ọkọ rẹ̀ fi padà lé lọ.
1: èmi ti ṣeun rere o ṣùgbọ́n ti ṣeun rere.
0: ó nígbà tí obìnrin kan táwọn jọ ń sọ̀rọ̀ tí ó tiẹ̀ fọ̀ngà yànga ó ló dáhùn pé wọ́n ní ọkùnrin kan náà ni pé kódà gan ọkùnrin ti gbalé fún gan báyìí.
1: ìtumọ̀ àwọn látó ti làwá ti ṣeun rere.
0: ó lóun wá ń béèrè pé wọ́n ẹ sanra tóun àwọn èèyàn tún dùú ó ní ọ̀sọ̀ pé àwọn ń dùú òun wọ́n dùú òun. ó lóun wá ní ta wa lẹ̀ ní tọ̀hún tó lè wàá gbé kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ó lọ gbalé fún tí ó tún lọ mọ́ àwọn náà sọ pé ọkùnrin kan ni o àṣé ara òun ní sọ ti ń mọ̀.
1: ẹ̀yin bá ẹwé mi náà láti ìdè ìwò yìí ẹ̀ mọ̀ ọ̀pọ̀ bá mi mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ̀pọ̀ bá mi mọ̀ ẹ̀gbọ́n yàrá tó ti dá tí ó ṣe.
0: ó ní àti adétòun ẹ má jòyè àyín lẹnu o ọkọ òun ló lọ gbalé fún un. ọkọ òun ló mú kúrò lọ́ọ̀dì ọkọ rẹ̀ ọ̀rọ̀ ọkọ òun àti tiẹ̀ ló di wàhálà tí arábìnrin yìí fi dẹni tó kó kúrò ní ọkọ rẹ̀ tó fi wádìí wípé ọkọ òun lọ gbalé fún. onígbà tóun tún délé òun bá tún sọ fọkọ òun pé òun máa lọ sí area wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé alágbájá bímọ ìgbà tóun lọ síbi ìsọmọlórúkọ ló ń bá tiẹ̀ béèrè pé plus àìsí òdì kejì títì nǹkan náà wá sọ pé kín ni òun àtọkọ rẹ ti jàtúká kódà wọn ní ọkọ rẹ ká mọ àwọn iṣẹ kan tí ò yẹ ká máa bá lọwọ ìyàwó ilé wọn ṣe lálàyé pé ọkùnrin tí wọn ká mọ náà ló lọ gba ilé fún wọn lọkọ rẹ sọ pé ẹ.
1: ọlàdíndúpọ̀ bọ̀ lọ́hùn ọba tó dá wá sí bí ọba sí tọ́ lọ́hùn lókè.
0: ó lóun wá dáhùn pé ẹbí ti bò ń.
1: àní ẹ̀ la fi ń dúpọ̀ bọ̀ lọ́hùn ọba tó dá wá sí bí ọba sí tọ́ lọ́hùn.
0: ó ló sọ pé ìgbésí ayé rẹ tó tẹ̀síwájú náà nù bọ́kọ̀ kan ò rejì rìn ẹgbẹ̀ẹ́gbẹ̀rún rẹ̀ ń kọ́ yí ọ lọ́hùn.

ó ní ẹ má jòyà yìí lẹ́nu ọkọ òun gan ló lọ rè gbé kúrò lé ọkọ rẹ̀ mo ní bò lẹ́yìn ṣe mọ̀ ó ní àá kò lè tó yẹn òun líǹkì gbogbo conversation òun àti ẹ̀ mọ́ fóònù tòun ni tí wọ́n bá ti lọ send message síra wọn lórí whatsapp báyìí notification ó dùn lọ́dọ̀ tòun gbọ̀ngàn. ó ní tó fi dórí voice note lọ́fẹ̀ẹ́ báyìí òun lòun wo sinimá tó òun sanwó fún. pápá ń bàrì wá ni pé arábìnrin yìí ti wá lóyún. ǹjẹ́ ta ló lóyún ó ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ọkọ arábìnrin yìí àtọkọ ọ̀hún wọ́n ti wà lórí ìfanfa pé èmi mo lóyún ìwọ́kọ́ èmi mo lóyún ìwọ́kọ́.

0: ó ní wọ́n wà lórí fífà rẹ̀ báyìí o.
1: ẹ wá rí ìyá kan àyà o.
0: ó náà wá fẹ́ bò lójú fọ́kọ̀ ọ̀hún pé gbogbo ohun tóun gbé kọ̀rọ̀ ṣe gbangba mọ̀ ló wà lọ́dọ̀.

Adebayo ti Milayin ti Money, happy birthday to you, my brother. Long life and prosperity. Gẹ́gẹ́ bí orúkọ rẹ ti Money, more money in your account. Ti Money wa dàgbà, wa dògbò, wa fọwọ́ pawú, wa sì ferigi jobi. Àwa kí ọ láti ìkànnì ọmọlúàbí. Ìbéèrè wa ni wípé ṣé kóbìnrin yìí ó lọ sọ nlé ńlá ni níbi ìpàdé mọ̀lẹ́bí tí wọ́n ní wọ́n máa ń ṣe ní òpin oṣù kẹta síra wọn, kó lọ bú ọkọ rẹ̀ ńlẹ̀ ńbẹ̀ tòrótòró, àbí kó pe ọkọ òun pé gbogbo ohun tó ń dánwò gbogbo ẹni mo mọ̀ o. Kọ́kọ́ ó lè mọ̀ wípé gbogbo ohun tó ń bò mọ́ra ìta gbangba ló wà. Bó sì bá obìnrin náà sọ̀rọ̀ pé orí ètò àgòlájì tó ń wo òun, àwa máa ń yanjú ọ̀rọ̀ ńbẹ ni. Àwa kì í fẹ́ kọ́rọ̀ ó bàjẹ́, a máa ń yanjú ọ̀rọ̀.

obìnrin tẹ sọ pé òun ní gbà torí pé wọn lè wá gbé ìyá gbá lórí ọmọ ẹgbá olóbìnrin tó ń sọ yìí tó bá ìjókòó léèyàn nú gbogbo fún rẹ ó yọ ni o àti pé kí lòun wá ṣe fọkọ òun gan tó fi jẹ pé irú eléyìí ló fi kan òun

0706-949-3000 at 0701-44-75770. Láti wá sọ̀rọ̀ àwọn ọkùnrin síwájú o. Ṣé ẹ mọ̀ pé nìjẹ́jọ́ ọ̀dọ̀ àwọn obìnrin ni kinní ọ̀hún fi sí, ọ̀dọ̀ àwọn ọkùnrin ló fi sí lónìí.

0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Yes, sir.
1: Hello.
0: Oruko yin bo le ti pe o.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Yeah, an gbo yin o.
2: Ekaro.
0: Ekaro, sir.
2: Ekwe to ba.
0: Yes, sir. Oruko yin bo le ti pe wa.
2: Oruko ti mi ni Biodun lati Igbo.
0: Biodun lati Igbo ra.
2: In fact, Olorun ko ni gbogbo awon to je management lagilo ati slash Olorun ni dai lo polo.
0: Ami, ami.
2: Mi mo se npo ti lagilo, mi npo slash to.
0: Ah, mejeji combo.
2: Mi di ju interesting.
0: E se e ku fe wa.
2: Eh, seri ya koko. Mi ma bere nkan lowo mi, lo ba ra mi.
0: E bere.
2: In essence, it's mo fe se nkan.
0: Ti kini idi ti mo fe se nkan yi?
2: Ki mo fe di right pe. Emi o ba ni ki wo ma ya ko bi re. To ba je pe ni kan to ri fe se. Akoko to ba je pe to ri pe ko le tan ninu e ni. You understand? Ma ni ko go ahead be ko ma se ni gbagba. So kini kan. Wa ni condemn people in private, commend them in public. Sherry, lopolopo da. Eri pe te ba correct yan ni oju tayi. Eni ele ma fe gbo.
0: Beni.
2: Sugbon to ba je koma kan le e wo be se wa yin si. Te ba sa se kan. Be lo yin to kin wa pe yin leyin kin correct. E ma appreciate e ju pe lo yin program wa tin so ki to. Lo do is that.
0: Beni. Beni.
2: E understand.
0: Beni.
2: Adamu yan ni to ba je pe ife yen wa nbe, you understand, imi ani won won ni ko ba so ṣugbọn won won ti o ba je thank god o kwa ti o la pe mo awon ojo bi a ton ba ni kilo conversation ti nu e dun le ko ngo ti pe won ti gbe baba dibe tan iba yen to won na ri pe no gbogbo time yi ko le wo mu lowo iru correction yẹn o ma wa effective.
0: Ko wa ra na nbẹ.
2: Yes. In fact, ibẹ gan o le ti bẹ tan. Ṣùgbọ́n nísìn tó bá lo fẹ́ sọ ní ṣojú ẹbí, kí lẹ assurance pé tó o ní jẹ̀bi bọ̀. Ìmọ̀ bí ẹ̀ńgẹ̀ tì mí o.
0: Táwọn ẹbí bá sọ pé ọba àwọn sọ níyàwó kan kọ́ lọ jókòó. Ṣé àpé ọ̀rọ̀ yẹn ti wónú?
2: Ó ti wónú. Ṣùgbọ́n tó bá sọ ọ́ ní ìbí níbi, ọkọ̀ gbọ́ máa appreciate. Ẹ̀kejì wá ni pé kó pípẹ́ máa ń yẹ fún nǹkan kan. The die is cast. Ó ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀. Tó bá ló ń fẹ́ jà alájà jù nǹkan tá a rò kó máa lọ bá ń tá a rò jẹ. Èmi mọ̀ pé ẹ má jẹ́ tọ̀ yìí, society tá a wà. O máa ń fífọ ọkùnrin.
0: Jóbìnrin lọ.
2: Jóbìnrin lọ lámàá.
0: Bẹ́ẹ̀ ni nílẹ̀ adúláwọ̀ ta wà yìí.
2: Kò í ṣe gbogbo ìgbà o.
0: Ẹ
2: má jẹ́ ìgbà. Àwọn ọmọ náà wà tẹ́ kí tó ti fífọ
0: ọkùnrin. Ní 80% náà ni. Of 80% náà là ń sọ pa ẹ̀.
2: But in time of relationship, o máa ń fífọ ọkùnrin. So kí ni wọ́n fẹ́ fà torí ìgbà yẹn lẹ́ máa dọ́kẹ́ tó ẹ ọkùnrin ní nísòwò fún bẹ́ẹ̀ kó wọ́n ẹṣẹ́ ọkùnrin ní ṣe understand àbòsí yẹn wà láàrin àwọn adúláwọ̀ ṣe understand. So bí wọ́n tí máa wá rọ̀ ni pé kó tẹ̀ láti bleed absorber rẹ̀ dáadáa.
0: Ok.
2: Ẹ̀gẹ́tì kó ní àgbàmọ́ra kó wà jẹ́ kí hypertension bọ́ wọn.
0: Nítorí ọ̀rọ̀ balẹ̀ rẹ̀.
2: Honestly, that's the fact tí mo lè sọ tó kí ni. Tó bá torí ní ẹ tó gbé láyà lọ ní bíbí tó bá kú ọkọ aṣayé o.
0: Bẹ́ẹ̀ni.
2: Kó mu fún yẹ ní pé tó ìta sáfùd ìta sáfùd. Òun ni kó kàn mọ́ bí o ṣe kọ́ ṣà rẹ̀. Tó bá torí pé tó kí ara mọ́ náà fún máa sọ. Tó bá torí pé orí pé ọkọ yẹn ọkọ̀ kan tó máa ń yan àlè ni tàbí bóyá kí lọ mú kẹ. Kò sí ohun tó ní kó má kó oúnjẹ ọkọ̀ àwọn ẹ̀sìn kí wọ́n máa kà á fún mi tó bá kú wọn ní ká nǹkan mọ.
0: Bẹ́ẹ̀ ni o.
2: She understand. So I will just implore her tí wọ́n bá ń lọ wa kí wọ́n mọ àwọn ni wọ́n mọ ọkọ̀ tí wọ́n fẹ́ tí wọ́n bá rí pé yàtọ̀ sí ilé yẹn ó tún ń ṣàgbèrè kiri. She understand. Kókó nu lé ni o kọ́ máa lọ kó àwọn mo máa tó ní pé wọ́n náwó sọ̀rọ̀ orí ìṣàbí dọ́là. So prevention is better than cure. Society ó sọ.
0: Òun ni kò dictate fún ara lára rẹ̀.
2: Yes, ohun tó bá máa bí ẹ̀ tó kò jẹ́ nǹkan tó máa sọ.
0: Ẹ ṣe ọ̀gbẹ́ni Abiodun láti gbọ́ra. Ẹ ṣe mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ní tí mo ti rí ọ̀nà ọ̀rọ̀ yín ó pọ̀ gan. Ẹ ṣe mo dúpẹ́. Hello, Ekaro.
3: Ekaro,
0: sir. Orúkọ yín bo lẹ ti pè wá, sir?
3: Olúwafẹ̀mí ló pè láti UI.
0: Olúwafẹ̀mí.
3: Láti UI.
0: Ọ̀rọ̀ rèé o.
3: Ọpọlọ yín ò ní ìjọba.
0: Àmì, sir.
3: Ẹ̀rín mo kọ́kọ́ fẹ́ bèrè kankan. Ṣé bí ẹni tẹ́ ń sọ ẹ̀tọ́ náà gbé tọ́ yẹn náà gbọ́dọ̀ wà lórí program? Ṣé wọ́n ní ẹ̀sìn lọ́wọ́?
0: Wọ́n ní evidence o, evidence pọ̀ gan. Kódà lára àwọn evidence tí wọ́n ní wọ́n ti tọpasẹ̀ ibi tí ọkọ wọn gbalé fún arábìnrin sí. Ṣùgbọ́n nítorí pé oyún tárábìnrin ní ó ti di ìfáǹfà láàrin ọkọ tó kúrò nílé rẹ̀ àtọkọ arábìnrin yìí. Wọ́n ń fàyún lọ́wọ́ báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tún nílé yun. Èmi kọ́ ìwọ ẹ̀mí mo lóyún kó tó kúrò lé mi ló ti lóyún yìí. Èmi mo lóyún.
3: Ọmọ náà lọ jẹ́ jáde lórí báwo ní ọkọ bíbí ìyẹn níta
0: yẹn.
3: Ok, ìdí wọn fẹ́ lọ sí ìrìn ìlú tó bá fẹ́ bèrè rèé. Ṣèbí ìyàwó tẹ́ ẹ̀sọ́ tán dáná gbọ́rọ̀ wà lórí kódà wọ́n lọ́mọ fún ọkọ tí wọ́n yìí.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
3: Yàrí ìyàwó kọ́ máa ń jẹ́kọ́rọ̀ yẹn kálí ní lẹ́rù pé wọ́n ti lọ sí family house. Ó jẹ́ lọ́dọ̀ honestly because gẹ́gẹ́ bí nǹkan tí Mr. Abiodun sọ kọ̀ǹkọ̀ láwọn ẹgbẹ́ àkọ́kọ́
0: ìbárò
3: fún yín kọ̀ǹkọ̀ because tó bá jẹ́ kó escalate because èmi ò mọ sí wọ́n fẹ́ gbà níbi ni wọ́n gbé lọ bíbẹ̀ yẹn. Yes now tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ because I don't know say ìjọba lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n sì rẹ́ pé kọ́sì pè bá yáwọ́ máa support àwọn tó bá padà rí support lásọ̀dọ̀ family ọkọ̀ mọ́. Yes now, kì í ṣe pé wọ́n yá pé torí pé bẹ́ẹ̀ni ìdọ́kọ̀ ṣe ìbòsọ́kò dá o. Wọ́n máa ń mí kò sí o. Mi ì sọ pé ìdọ́kọ̀ ṣe àgbèrè tó ń ṣe ìbòsọ́kò pọ́pà o. Ó di yín.
0: Ó yé wa.
3: Mi ì sọ pé pọ́pà mi encourage.
0: Encourage irú ìwà tọkọ yẹn ń wù.
3: Encourage.
0: Tí n bá gbọ́ yín lágbọ̀ọ́yé dáadáa, ohun tẹ́ ń sọ ni wípé kí arábìnrin yìí kó fi pẹ̀lẹ́kùtù ṣe é àárín òun àtọkọ ẹ̀ nìkan ti jọ sọ̀rọ̀ yìí kó má gbé lọ sílé ńlá. Mo ti yọ tí mo fẹ́ yọ báhun mo ti yọ ẹ ṣeun.

0706-949-3000, at 0701-4475-770. Ọmọbìnrin tó ń gbéyàwó láàárọ̀ yìí náà ló ní ṣe pẹ̀lú ọkọ rẹ̀, eléyìí tó lọ gba ìyàwó tó gbé bí ìgbẹ̀yàn gba ìyàwó nù. Obìnrin tó ti wà lọ́ọ̀dẹ ọkọ téèyàn ń lọ ń bá a ṣe ìwà kò tọ́ tó wá ń dológun à ń gbalé fúnra ẹni tọ́rọ̀ ń fi ń di tó ń di gbá tó ń di wàhálà tó fi wá ń di wípé ìyàwó inú ilé ti bínú tán báyìí láti lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn. Ìyẹn níbi ìpàdé ẹbí eléyìí tí wọ́n máa ń ṣe níparí oṣù kẹtàkẹta ó là ń yanjú láàárọ̀ yìí. Ọlọ́run ó kúkú bá wa tún yanjú eléyìí náà. Ọlọ́run tó bá yanjú àwọn ti ṣáájú yóò kúkú yanjú eléyìí náà, yóò yanjú rẹ̀.

sey toro ba ti doro loko laya iwo omo luabi lo da ka ma lu laarin ara wa hello e ka ro sa o abi e ka ro ma e ka ro sa uruko yin bo le ti pe wa sa lati ipe tumodu Lọ́sùn State orúkọ yín sà Bukumi Adébọ̀wálé Adébọ̀wálé ọ̀rọ̀ rẹ o a gbọ́ yín dáadáa sà. Obìnrin tó mọ̀rọ̀ wá. Ẹni tá a bá tẹ́nu dáadáa ó ti ní nǹkan kan tó ń ṣe tó fi ń dun ọkọ yẹn kọ́kọ́ ó tó bẹ́ síta àbí tẹ́ ń sọkọ́hun. Ó kù díẹ̀ káàtó.

0: àjọ arábìnrin yìí náà lè bóun ló ṣe farabalẹ̀ tó ṣọ́ páswọ́ọ̀dù tọkọ rẹ̀ fi ń ti fóònù rẹ̀. Hello, ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú ètò.
0: Yes sà, orúkọ yín bo lẹ ti pè wá sà.
1: Sanlé ló kọ mi.
0: Fakunle.
1: Sanlé.
0: Sanlé.
1: Bẹ́ẹ̀ni.
0: Sanlé bo lẹ ti pè wá o, Sanlé.
1: Láti ìwo ni o.
0: Ìwo, ó yá ẹja gbọ́ ti yín náà.
1: Ṣeré ọ̀rọ̀ ló ń ta ọ̀rọ̀ ló fà. Ẹ kọ́kọ́ sọ fóbìnrin yẹn náà wípé ẹ jẹ́ kó yẹ wípé kì í ṣe ẹbí tí wọ́n gangan ní í ṣe ní pẹ̀lú oṣù mẹ́ta o.
0: Ẹbí
1: ọkọ rẹ̀ ni o. Kò sì lẹ́tọ̀ láti lọ síbẹ̀. Ọmọ tó bí síbẹ̀ tó jọkùnrin ló lẹ́tọ̀ láti lọ síbẹ̀. Àkọ́kọ́ nìyí. Ọkùnrin kan wà ó ti ṣaláìsí kan tí ó fi bí ọmọ mẹ́ta sí ìta ìyàwó ilé ọmọ.
0: Ọmọ mẹ́ta tán yányán.
1: Bẹ́ẹ̀ni, iṣẹ́ ọkùnrin yẹn Amẹ́kọ́tá, Amẹ́ Àbújá, yóò ti lọ àrá ìsílẹ̀. Kò tí wọ́n nǹkan tó lè ṣẹlẹ̀ fún un lọ́dọ̀ iwájú tọ́lọ́ ń bá ga òun lágbà. Tẹ̀lé, ń ló fi ṣe ń pè ṣe yẹn o. Ọkùnrin yẹn wá kú. Àwọn agbénipa ni wọ́n gbé pa.
0: Ó mọ̀ ṣe o.
1: I'm sorry, Mínísítà orílẹ̀-èdè. Etí ibojì ni.
0: Wọ́n ti kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yọjú.
1: Bẹ́ẹ̀ni, aṣọ black tí wọ́n wọ̀ làwọn ọtí bí náà wọ̀. Ìyàwó wá sọ pé ta làwọn eléyìí. Ni àbúrò kankan bá dìde pé ohun àkọ́kọ́ yóò sọ fún ìyàwó tọkọ rẹ̀ fẹ́ lẹ́nu. Omi yẹn dìbò lẹ́yìn. Kẹ́yìn àfikún fi sùúrù sí. Ìgbà tí ìyàwó tèmi náà tí mò ń fura sí ni mo kú òun fún un. Ọkùnrin náà kàn kú òun fún ìyàwó ẹ̀ ni. Kò sí nínú ọgbẹ́ lọ́dọ̀ ìyàwó kékeré. Àfikún fi sùúrù sí. Òun ìyàwó tó ń bẹ nílé. Tọ́ba ní kò ní wọnú lé. Àmú ìyàwó kékeré wọnú ilé lọ́dọ̀ ní ńlá mọ́. Kìlómítà márùn-ún lọ́dọ̀ láàrin wọn.
0: Kìlómítà márùn-ún.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun
1: ni ọlọ́kọ. Òun tó wà nílé ni ọlọ́kọ tó ní ọkọ rẹ̀. Kó lọ sùúrù sí i.
0: Ẹni tó wà kìlómítà márùn-ún òun ràn ju àǹtí ẹ̀ ni.
1: Ó lè jẹ́ pé kan náà ló máa bí fún tó bá jẹ́ pé òun ló ní. Ó lè jẹ́ pé kan ṣe rí ọkọ yẹn máa dèrè fúnyàwó rẹ̀ tí àwọn èèyàn bá fi lóde ṣe. Ó jẹ́ kó mọ̀ wípé òun ti get everything nípa àyàtọ̀ tó ń fẹ́. Ọkọ yẹn á dẹ̀dẹ̀ ní ẹni. Ó dẹ̀dẹ̀ àìjẹ́ àgbákò mọ́ dùn gbogbo ìgbà. Kò ní láì lọ sọ́dọ̀ obìnrin yẹn gan-an mọ́ tààrà.
0: Yóò kàn máa fara mọ́ ìyàwó Tinúlé ni.
1: Eventually, ìyàwó ìtàn náà ní àwọn abí tó máa ọdún olókọ tó yẹ mọ̀ ní màkàkiri.
0: Ẹ ṣeun, ọ̀gbẹ́ni Sanlé, mo ti yan tí mo fẹ́ yanú ọ̀rọ̀ yìí.
1: Èyí náà ti kókó náà lé.
0: Ẹ̀yin náà ti kókó inú ilé báyìí.
1: Ẹ̀yin àgbẹ̀ mi.
0: Kí ló dé? Ọ̀rọ̀ ọjọ́ mi lélẹ́yìn o, kì í ṣe tààrọ̀. Ọ̀rọ̀ ọjọ́ mi.
1: Ìyàwó gbé kọjá ibi tó yẹ.
0: A sọ̀yún lẹ́yìn ètò.
1: Ọkùnrin yẹn ti ní ìtì àwọn fábìlì rẹ̀ pé ó ti fẹ́ nìkan ló ń ta. Tí ọkùnrin yẹn wọ́n sọ̀tọ̀ sí.
0: Bẹ́ẹ̀ ni. Ọmọ tí wọ́n ní o.
1: Ọmọ wọn ni wọn ò lè gbà kóbìnrin kan pa ọkọ ọmọ àwọn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Kẹ́jọ́ bá ti pọ ọkùnrin yẹn ó kùn náà ni.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan sa. Ọ̀gbẹ́ni Sanlé láti wo wọn làwọn ti Sanlé ń ta wọn. Ọ̀rọ̀ ọjọ́ mi lè léyìn kì í ṣọ̀rọ̀ àárọ̀ yìí. Àmọ́ kókó kan tí mo dì múnú ọ̀rọ̀ wọn ni wípé tí ọmọbìnrin yẹn bá fi sùúrù sí tí ò lọ sọ nílé ńlá bó ṣe ń halẹ̀ pé òun lọ lé ńlá yìí tó pe ọkọ rẹ̀ lóhùn kan ọkọ rẹ̀ kan tó wáá jẹ́ kó mọ̀ pé gbogbo ohun tó ń ṣe pátáwó ń rè látẹ̀lẹ́wọ́ mi o. Ọ̀gbẹ́ni Sanlé ní ọkọ rẹ̀ ó dọ̀dẹ̀ fún yóò sì mọ bẹ́ẹ̀ pé kó mọ bínú. Ṣé rí i pé ó yẹ ká máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n nígbà míì. gbogbo awon to ti da si oro yi laaro yi won je ko di mimo fun wa pe okun ki waruru ka waruru ni o pele si la fi pamukuru pele suru na ni o yanju e emi na tin so fun biri ke suru live se to ye pe wo gan to ba ye poko re lo pada loyun ta nso nipa re ah iwo gan lo joko to to tun pero ti won mo fun won na envelope te jo mo awon ti ri re ri dada o lara oro ta pari la bi aso ni iyawo keji lo ke wa pe kini lojo gbe iyawo toun awon na wa lo mura gegege gogo te won na fohun iya le won ni na fun kama ti so baba yi awon eyan mo dawo boya le won iya le won wa mo rerin a o fi suru se ni o fi suru se ni o

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹsẹ̀ ni fún mi, ẹsẹ̀ ni fún mi, ẹsẹ̀ ni fún mi tí mi ò bá gbàdúrà fún yín. 1 Samuel 12:23, Samuel wí pé ẹsẹ̀ ni fún mi tí èmi ò bá gbàdúrà fún yín.

ọlọrun fi fun yin ẹni tó ni ayé àti ọrun a gbé ọga nítorí àwọn ọ̀nà tó ń bá yọ fún wa ẹni tó ni ayé àti ọrun a gbé ọga fún tó tún fẹ́ sí lọ́sẹ̀ yìí inú ayé tèmi inú ayé dádì inú ayé mọ́mì mo gbàdúrà lórúkọ jésù ọ̀sẹ̀ yìí máa múre wá fún yin ẹni tí mo ń kẹ́ pẹ̀ lọ́sàn ọlọ́run tí mo ń kẹ́ pẹ̀ ló ọba tí mi ò fìgbà kọ̀ọ̀kan padà lẹ́yìn rẹ̀ tí kò sì padà lẹ́yìn mi orúkọ rẹ̀ ni mo mú wá láàárọ̀ yìí olùwàgbà ọ̀pẹ wa fún ayé màmá tó ń sàmì bàbá tó ń sàmì yìí gbogbo ìdílé tó ń gbòm mi tí wọ́n ń sàmì ọlọ́run abrahamu isaaki àti jakobu olùwàgbà ọ̀pẹ wa ògo fún orúkọ rẹ̀ láàárọ̀ yìí mo gbàdúrà o àánú kò jáde sí yín mọ́mì ọlọ́run ìsírẹ́lì kò ní kẹ́ ẹ sí òun lásán àwọn àdúrà tí mo fẹ́ gbà láàárọ̀ yìí èyí tẹ́ ẹ bá ti sàmì nínú rẹ̀ ò ló jẹ títí èyí tẹ́ ẹ bá ti fẹ́ nínú rẹ̀ ò ní kẹ́ ẹ máa sàmì fún mo gbàdúrà lórúkọ olúwa gbogbo tẹ́ ẹ kójọ láàárọ̀ èyí tẹ́ ẹ kójọ lọ́sàn àti èyí tẹ́ ẹ kójọ lálẹ́ lórúkọ jésù kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo tẹ kọjọ láàárọ èyí tẹ kọjọ lọsàn àbẹyí tẹ kọjọ lálẹ lórúkọ jésù kò ní bàjẹ mọ yín lọwọ àwọn ìlérí tí ọlọrun ṣe fún yín fún ọsẹ yìí lórúkọ jésù yóò ṣẹ àwọn ìlérí òrere ìlérí ayọ ìlérí ìrànlọwọ tí ọlọrun ṣe fún ọsẹ yìí lórúkọ jésù yóò ṣẹ ìlérí òrere ìlérí ayọ ìlérí ìbùkún tí olúwa ṣe fún ọsẹ yìí lórúkọ jésù yóò ṣẹ àánú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí yín májẹ̀mú ọlọ́run yóò sọ̀rọ̀ lórí yín ògùn ọlọ́run yóò ṣíjì bù yín ẹjẹ́ ká lọ inú bíbélì láàárọ̀ yìí mami kí ni àwọn ohun tọ́lọ́run ṣe gẹ́gẹ́ bí ìlérí lórí wípé òun ṣetán láti sọ yín di púpọ̀ ìyẹn lórí ẹsẹ̀ bíbélì kan tó sọ pé ẹ tètè máa wá ìjọpọ̀ ọ̀run àti òdodo rẹ̀ ohun gbogbo tó bá kù a ó fi fún yín that is the book of Matthew chapter 6 verse 33 lórúkọ olúwa mo gbàdúrà ìlérí yóò ṣe fún yín ohun tó sọ nínú òwe Matthew chapter 6 ní verse 33 ni wípé ẹ tètè máa wá ìjọpọ̀ ọlọ́run a ó fi òyò kúkú fún yín ẹ wá jẹ́ ká wo kí ni àwọn nǹkan méjìlá tí ọlọ́run yóò fi kún yín number 1 lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá fi ọkàn yín balẹ̀ láti fi ayé yín fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ọ̀kan nínú àwọn àǹfààní tí ènìyàn yóò jẹ onínú rẹ̀ ó ní multiplication ẹ̀sà ìyẹn ni pé tẹ́ ẹ bá jẹ́ ẹyọkan tẹ́lẹ̀ ọlọ́run máa dìde ó máa sọ yín di púpọ̀ in Genesis chapter 12 bàbá mi lọ bá Abrahamu ó lá Abrahamu fi ara rẹ fún mi fi ọkàn rẹ fún mi bọ́ ọ bá lè tẹ̀lé mi jáde kúrò nílé bàbá rẹ kúrò ní àárín àwọn ènìyàn rẹ lọ sí ilẹ̀ kan tẹ̀mí ó mú ọ lọ èmi ó sì sọ ẹ́ di púpọ̀ ìbùkún níwọ̀ ó sì já sí èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè púpọ̀ ẹ̀sà ìlérí yìí ló ṣe ní Genesis chapter 12 fún Abrahamu ní ilẹ̀ káàdíà wọ́n bíbélì sọ pé Abrahamu ọ̀hún ó dẹ̀ wá di ńlá ó di ọlọ́rọ̀ gidigidi màmá ohun gbogbo tó ń wá kiri láyé ó ń bẹ nínú Kristi wọ́n á máa gbọ́ àwọn ẹsẹ̀ bíbélì méjìlá yìí kó o lè mọ̀ pé ẹni tí mo ní kó o fi ayé rẹ sílẹ̀ fún ó lórí ọ̀fẹ́ ó lágbára ó láǹfààní láti gbà ọ́ àti láti sọ ẹ́ di púpọ̀ àmì kan bẹ nínú mathematics téèyàn bá sì ká sọ pé wọ́n bẹ̀rẹ̀ pé 3 × 3 téèyàn wá kọ 12 ìyẹn ni wípé ẹni yẹn sì wọ́n á wá rọ́ǹgì ẹ̀ àmì rọ́ǹgì yẹn kan náà ó náà ló wà nínú mathematics kan náà tó sọ wípé multiplication àmì rọ́ǹgì ó náà ní multiplication nǹkan táyé bá rọ́ǹgì ọlọ́run lè fi multiply rẹ̀ tó o bá sàmì lónìí lọ́sẹ̀ yìí bàbá mi máa multiply rẹ̀ now Deuteronomy chapter 7 nígbà tó dé verse 13 ìwé Deuteronomy ní chapter 7 ní verse 13 ó ní èmi ó sọ ẹ di pípọ̀ èmi ó gbé ọgá kọjá ibi tí ìwọ gangan ti kára rẹ̀ tó o lérò ìgbà tó dé Genesis chapter 22 ní verse 17 ó ní I will surely multiply you màmá gbọ́rọ̀ olúwa lẹ́nu mi ní ọ̀sẹ̀ yìí ọlọ́run máa sọ yín di púpọ̀ ọmọ náà yìí ó máa sọ di púpọ̀ iṣẹ́ yìí bí ó máa mú ìbùkún wá ó máa sọ di púpọ̀ ìlérí ohun rere ó máa sọ di púpọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgbòho kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbòlò ẹgbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ o agbègbè mẹ́ta àbòlò lórí no more work prayer monday ní ọ̀gànjọ́ o agbègbè mẹ́ta àbòlò sí agbègbè márùn-ún àbòlò ní ìdajì mo pè ní òru àwọn angẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà 847 prayer monday ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yín anọ́ ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́.

ọba ẹnìkan sọ yí pé sẹ́tàdì ti dèrè olúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ ni ẹ ti wà tọ́ ọ̀sẹ̀ eléyìí èmi ni màá ṣe fún iṣẹ́ bí ọlọ́run ábúráàmù ìsáàkì àti jákọ́bù ti ń bẹ èmi ni màá ṣe tọ́ọ̀sẹ̀ àárọ̀ tọ́ọ̀sẹ̀ yìí bó bá ti ń dẹnu prógrámù èmi ni mo sùn fún ọ tí mo da òwò lé lórí ní challenge lágbára ọlọ́run agbára ọlọ́run ni olúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ ni ẹ ti wà mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé mẹ́sẹ̀ kókó mi bọ̀ yìí gan inú nàìjíríà ni mo ti ń ṣe mẹ́sẹ̀ yìí lọ́wọ́ inú nàìjíríà ò ní mo ti ń ṣe mẹ́sẹ̀ yìí lọ́wọ́ àánú ọlọ́run yóò ṣílẹ̀kùn fún ọ ọ̀run àánú yóò ṣílẹ̀kùn fún ọ ó rí tiẹ̀ ṣe ẹ wá máa gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣèlérí ìgbà tó dé Psalm 107:38 ó ní ọlọ́run sì sọ wọ́n di púpọ̀ ó ní ọlọ́run kò jẹ́ kí ọ̀kan nínú ẹran ọ̀sìn wọn kó dé instead kẹran wọn kó dé ó ní ọlọ́run sì mọ ti plan ẹran ọ̀sìn àwọn ọmọ Israẹli wá wo mo gbàdúrà ohun rere gbogbo tọ́lọ́run fún ọ bàbá mi máa multiply rẹ̀ agbára multiplication ó máa balẹ̀ ọ lọ́sẹ̀ tó wọ̀nyí agbára multiplication ó máa balẹ̀ ọ iléeṣẹ́ rẹ̀ máa multiply ìbùkún rẹ̀ máa multiply ìgbà tó wá ní Genesis 17:2 ó ní èmi ó fìdí májẹ̀mú mi kalẹ̀ lórí ìwọ́ta pèlú Abrahamu èmi ó wá sọ ẹni púpọ̀ ó ní àwọn báwọ̀ wa máa jáde.

láti sọ ẹ́ di ńlá tó fi dìde tó fi dolókìkí tó fi ní dẹnilẹ̀ mọ́ ẹ̀mí yẹn balẹ̀ ọ́ ìgbà tó wá dénú ébrú ìwé ébrú chapter 6 ní verse 14 ó wá sọ wípé èmi ó bùkún ọ èmi ó sọ ẹ́ di ńlá èmi ó sì sọ àwọn ọmọ rẹ̀ di ńlá mama

0: mo fẹ́ mọ kí ni outcome. Owó tó máa pè ń bá oní pastor congratulations. Mo ní congratulations. Mo kàn pé dáàdì direct ni kò láti fún.
1: Ilé sọmọ ní sáwùtà lélóyà.
2: Gbogbo tẹ́lẹ̀ ò ṣe é ṣe ní ọ̀rọ̀ tiẹ̀.
1: Ọlọ́run máa yẹjú ẹ̀. In the name of Jesus.
2: Ẹgbẹ́ ilé ìta, ibi tí wọ́n ti kọ̀ ẹ́, tí wọ́n ní wọn àpẹ́ ọmọ, wọ́n máa bẹ̀ ọ́ padà. In the name of Jesus.
0: Ṣé kí n sáré sọ lè tuntun gbé mic sílẹ̀? Ọ̀rọ̀ ẹni tó testify rọ̀ mọ́ ló jẹ́ kí n fẹ́ sọ lè. There was a lady torí ní Nàìjíríà náà mo máa ń send àwọn èèyàn síbẹ̀ yẹn. Mo máa ń send àwọn èèyàn, máa ń sponsor wọn wá. So mo wá meet lady yẹn ní tímọ́tí pẹ́. Ó ti marry about 30 years ago kò bímọ. A wá sọ̀rọ̀, ó wá ń rí níṣó ti bímọ lóhùn ó ti bímọ. A sá sọ̀rọ̀, mo ní òkè. So mọ ẹni báyìí bàbá ṣe bí ọba lóhùn mọ́ wọn, mo ní òkè. That is ó dẹ̀ jẹ́ bífọ́ àgbẹ̀ta ṣe lọ. Mo ní màá send yẹn lọ síbẹ̀. Ó lóhùn lówó lọ, mo ní màá fún ẹ lówó. Dádì, bá a ṣe ń sọ̀rọ̀ yín lọ, ìlú wa ń Canada wà Nàìjíríà, mo sì ní accident. Bọ̀ ká tó sọ̀rọ̀ yẹn, mo ń béèrè àwọn ṣe mọ̀. Mean that I know me too small. Mo wá ń béèrè, mo ń béèrè kí ni fún ṣẹlẹ̀ sí. Báwọn aláàánú tán bá ti fẹ́ help ẹ̀, mo sì máa ń yẹra fún. Àwọn tó bá ti fẹ́ sàánú ẹ̀, nǹkan kan máa attack wọn. Ní àwọn tí ní
2: agbára tó máa ń kọlu aláàánú rẹ̀ nígbà tó bá fẹ́ rántí ẹ̀, agbára yẹn kò gbù náà.
0: So bá a ṣe wá ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́, bẹ́ẹ̀ni ṣe sọ fún pé ok, màá ṣe báyìí fún, màá rán ẹ lọ, màá ṣe gbá. Instant èmi náà ní accident. Mo wá pariwo reaction mi yẹn di reaction mi ló gbọ́ tí mo pariwo Jesus. Ó lóun mọ̀, ó kàn dá mi lónìí pé òun mọ̀ tó ti ṣẹlẹ̀. Ó ní tó máa ń ṣẹlẹ̀ sí òun tó ti ṣẹlẹ̀ sí ìwọ náà. Daddy, I now remember a Bible verse that's in 2 Timothy, verse 7, that said, God does not give us spirit of fear, but of power, sound mind, a love and sound mind. Oni ma bẹ̀rẹ̀ lọ́wọ́. Daddy, mo ṣe send owó sí mi yẹn. Ó ṣe bífá àpò pẹ̀lú yín. Ó ṣe fídíò pẹ̀lú mi. Ó dẹ̀ ra fún tẹ̀dẹ̀ bẹ́ẹ̀sẹ̀. Láti gbà yẹn báyìí, èmi gan mọ̀ pé yes, mo receive attack. Mo sọ fún ilé
2: yẹn.
0: Mo mọ̀ pé mo receive arrow. Ẹni mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ó ṣe lásán.
2: Hallelujah. Sọpẹ́ Olúwa.
3: Olúwa.
2: Ẹ̀rí mi dà.
3: Ẹ̀rí mi dà.
2: Olúwa.
3: Olúwa.
2: Fún mi ní ẹ̀rí.
3: Fún mi ní ẹ̀rí.
2: Oya dùá.
3: Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ẹ̀mí mi máa wò. Ọlọ́run ṣe mí ọba
2: wò. Olúwa fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Fún mi ní ẹ̀rí. Jésù. Olúwa wá. Sọpẹ́ Olúwa.
3: Olúwa.
2: Mọ̀jẹ̀ ń ṣẹrùgbé.
3: Mọ̀jẹ̀ ń ṣẹrùgbé.
2: Sọpẹ́ Olúwa.
3: Olúwa.
2: Mọ̀jẹ̀ ń ṣiléyà.
3: Mọ̀jẹ̀ ń ṣiléyà.
2: Sọpẹ́ Olúwa.
3: Olúwa.
2: Mọ̀jẹ̀ ọmọ mi ó ṣiléyà.
3: Mọ̀jẹ̀ ọmọ mi ó ṣiléyà.
2: Mọ̀jẹ̀ ó ṣẹrùgbé.
3: Mọ̀jẹ̀ ó ṣẹrùgbé.
2: Oyè àdúrà.
3: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí mi máa wò.
2: Àṣeyàn ìyàwó kì í sọ ohun tó dára. Àṣeyàn ọkọ ò kì í sọ ohun tó sunwọ̀n. Ṣíṣe ló dàbí ọyún iná igi gan. Àwọn tó ti kàn ló lè ròyìn. Àwọn tó ti kàn ló lè sọ ojàre. Ẹ gbọ́ mi sà, ìgbéyàwó jẹ́ tó ní agbára púpọ̀. Mi ìfẹ́ kò sinà. Àwọn kan ti sinà. Nígbà tó sinà. Ojú wọn rí tọ́. Bẹ́ẹ̀ sì ni life assignment ni. Bẹ́ẹ̀ ni life assignment ni. Kì í ṣe nǹkan dára pé jẹ́ ń lọ túmú kí ló ń túmú. Bó o bá ti gbé o ti gbé. Tó o bá ti gbà o ti gbà. Ni mo ti máa ń sọ fún àwọn èèyàn pé à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Pẹ̀lú àwọn ọmọ mi ń bí. Bẹ́ẹ̀ máa rọ́ọ̀sì o. If you rush in, you rush out. Gbéyàwó jẹ́ tó dágbára púpọ̀. Pọ̀lọ́pọ̀ ìgbé ayé. Ọkùnrin mi tí ìbá mú lọ́wọ́ kan àṣìyàn ìyàwó àdẹ fún ní problem. Ọmọbìnrin mi ọwọ́ àdẹ jí sọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà ọba tí àṣìyàn àwa dẹ̀bẹ̀ pé kò mọ́ sí mọ́. Àwọn kan wọ̀nyí la gbọ́dọ̀ kíyèsí mommy ati daddy.

0: ẹmọ bí sàwádà ó n tó ní agbára ni mo gbàdúrà lórúkọ jésù ayé ìdáfọ ní ọ̀la wednesday ẹjọ àwọn àkọ́bí wọ́n gbà wẹ́ tí wọ́n ní latin kì jẹjẹ báyìí so ọ̀la wednesday ẹ̀yin tẹ́ ti mari lọ́kùnrin lóbìnrin ẹ̀yin náà gbà wẹ́ mo fẹ́ pray fún ẹ̀yin tí ẹ̀ ti yàn kọ́lọ́kọ́ lè yàn fún yín gbọ́bísà yín tẹ́ yẹn ń dojúkọ nínú ìgbéyàwó ó lágbára púpọ̀ nígbà tí mo rí messages onírúurú ni mo wò pé já dá sí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ̀ á dìde gbogbo ẹ̀yin àkọ́bí ẹ múra sọ́la màá fún yín lóròrò funfun yẹn bẹ́ẹ̀ ni màá kọ́ yín bí ẹ ṣe lò ó ẹ̀yin tí ẹ̀ tí màárì ẹ wá lọ́la ẹ̀yin náà nílò òróró torí pé ọ̀rọ̀ rẹ nílò àdúrà mo dẹ̀ gbàdúrà lórúkọ jésù ò ní síyàn ò ní síléyà ò ní ṣerùgbé àìmọye ọkùnrin tẹpẹ ń tẹ fowó wọn ra wọlé lórí padà di wàhálà fún wọn lórúkọ jésù mo náà ò ní sírin ogun ayé ò ní borí ẹ ogun ayé ò ní borí ẹ lágbára ọlọ́run ní ọjọ́ friday mo máa wà ní badagry church wa ní mowó ẹmúra ńlẹ wòlíì ń bọ̀ church wa ní tọpá ní opposite mtn ní stadium ẹ̀yin náà múra ńlẹ wòlíì ń bọ̀ number three mo máa wà ní oko afọ new branch wa ní badagry mo máa débẹ̀ mo máa sọ time fún wa lẹ́sẹsẹ bá a ṣe máa rìn ní agbára ọlọ́run lórúkọ jésù wàhálà ànúgbà sọ pé màá rà ànúgbà sọ pé màá rà ànúgbà in the name of Jesus ayé rẹ máa dìde ayé rẹ máa dìde Èkìtì Adó Èkìtì ẹkú múra Olímbọ àti Òṣogbo ẹkú múra ọ̀sẹ̀ kan ni màá fi lo Adó Èkìtì wá sí Òṣogbo ẹ gbọ́ mi sà ìbá pàdé pẹ̀lú wòlíì àti ìlà ìlú kọjá wòlíì ó ní iṣẹ́ tó ṣe ìlú Àbújá mọ́gbà tí wòlíì là kọjá ẹ gbọ́ mi sà àṣà tẹnu mi jáde bí wọ́n bá ń dá wọn dúró ní ibi tá a ti bí ọ ìwọ ò ṣe é dádúró mo ní wọ ò ṣe é dádúró mo lọ ṣe é dádúró in the name of Jesus mo ti sọ fún wa nípa Jerusalem àti Jọ́dánì tí a fẹ́ lọ àlẹ́nì kan pè mí pé dádì sá lè máa sanwó díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni mo nígbà tẹ́mi kọ́kọ́ lọ ìgbà mọ́kànlá ni mo sanwó Jerusalem kí n tó lè lọ ìgbà mọ́kànlá ó bá san díẹ̀ díẹ̀ tó bá ti pé o ti pé nìyẹn wọ́n máa tọ́jú rìsíìtì ẹ tó fi máa pé tó bá ti pé o pé nìyẹn mo gbàdúrà lórúkọ jésù àwọn gbà ẹ̀tọ́ rẹ̀ fún ọ. I'll buy it all for. In the name of Jesus. Only call my number is still 080-820-8888. Send the messages. Money interest. Nipa Jerusalem. One for any information. AKG 070-4178-02-19 lórúkọ jésù wàhálà ànúgbà mo ní wàhálà ànúgbà ó máa ní testimony wà ní testimony mo gbàdúrà fún yín ọlọ́jọ́ ìbí òní àti oní wedding anniversary mo bless ọjọ́ ìfún yín mo dẹ̀ yà àti mímọ́ lórúkọ jésù ayọ̀ ìbùkún àti ọláńlá kó wọnú ayé rẹ kó wọ ìgbéyàwó rẹ in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba ẹja kí celebrate wa òní adẹnìkẹ ọjẹlade happy birthday to you lórúkọ jésù ẹ ti rà ànúgbà in the name of Jesus gbẹ ẹyin ọmọ ọlọrun ọlọrun ń lò lẹni mo bùkún fún ayé rẹ lórúkọ jésù wà á dẹ̀ ní ìbùkún wà á di ọláńlá lè rí àṣẹ fún ọ wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa mo bless àpẹẹrẹ bàbá ẹ mo rí bọnú bọ ẹjẹ jésù mo rán agbára wọnú ẹ fún iṣẹ àmì àti ìyanu oya gbẹ ìyanu ayé à dìde wàhálà ànúgbà jésù olúwa wa fojú sẹnìkan fídà lójú báyìí pé
1: èmi lọ́wọ́ lẹ́bí kọ́
2: ó tún ṣe ìyá òun kí ló fò wá pẹ́ àbá kí ni ọba tún bọ̀. bẹni o ipade adura o lo susu to ma nwaye ni nse bi oba international power line city kilometer 54 Lagos Ibadan expressway kufu wa pe bus stop ibele omo pelu ifami ruru ni otun baba se bi oba o ma ni agbara sa 24 hours marathon prayer e ti yaya ma bo fun ti pari osu keje July odun yi kajo gbadura gba ni si ayo kankan kiti ta ba ti wonu adura la ta fe moju ojo Friday July 31st o dago mesa owuro ku ojo keje Saturday ka to pari iwe 9.0 school na kori e wa ki iri meso sele ori re iri owo iri itura iri omo iri tisawo loyinbo iri oro iri sodi nila iri igbega iri lati gbawe ibelu iri lati de ipo to fe o ma ni testimony to koja be ifami ruru yan tun sise ami ati se iyanu ninu aye oni pojopo kakiri agbaye ise minister post Dr. Esemo Mustafa JP ati mama prophetess Miss Mustafa baba ati mama sebi oba lulu balejo to ba le wa ti pa lo su keje yi iri itura ma

0: gbogbo ti gbówó lórí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 kó ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n ń gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lè mí ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ síbó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti

0: Flash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbi èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: 2 years ago, the biggest radio raffle hit Uyawe Zulu.

0: inquiries, call us on 081-347-73145. 081-347-73145. See you there.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: So, akinyo wipa kojuma. Akojuma, akojuma ma isheda to laye to lorun. To nigba to si ni akoko. Yo ma wa pelu wa leni ati lojo gbogbo.
1: Amen.
0: Enilo ni je ni abe lowe, awo omo lodun na ri. Odun mokan din ni ogun, ke se kere mi ki si se wasa.
1: Gbogbo irun funfun re, ajo ti ju 19 years lo.
0: Iyan na agba na lagba o ma je
1: agba ka gba aro agba o wa nu to wa yorun fun
0: tin lana fun awon to ku ni
1: ti e mo so mi so ti splash
0: tin lana fun awon to
1: ti e ti e ti e
0: ba nsoro nipa kan ni asiwaju kan ni aladani ri to lana fun awon ikan ni to ku wi pe o dondondon eyin na e ma gbenu si olorun na lo ni ori be ki se eyan akojuma o akojuma akosi juma ma oni lojo Tuesday calendar yato ojo kokan le logun loni gege ba ti pe amo re le wi pe eni na le ni o ma je o ti idare leko lododun ti a ma nse ni ikan ni o ma lu abi ti o tun wina ni trencher doll inu ogba fasiti ile ibadan yo gba lejo loni atete de latete joko kole o ma ni fowo se na loruko temi ojulowa ni ikai presenter yin na ni e ma lo darapo gege bi se wa lawon oju apo ati ayelujara wa Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan na ne ti ma dabule lapa beun
1: e kan ro shawore de bo ba bale riro na ni ro shawura yo shawuro dunu shawura albarika alafia ete siwaju ise logo
0: amen
1: igbo kiki ipo kiki ati be lo gbogbogbo bayi na lowo yojori gbogbogbo la ma leki awon abinu eni gbogbogbo bayi na lowo yojori gbogbogbo la ma leki awon ota
0: gbogbo
1: lodi patapata ti won ko ti won na won ni yodi yan gbogbogbo bayi lowo yojori gbogbogbo na ni a ma le waju won bo ti le o kire luwe ma re sato e ku waju na ni o ma kara lele e ka ro e ka bo si akotun ikoni e ka bo si akotun eto ti fun tedo iroyin lo ro to ni nikan ni omo luabi ikane splash 105.5 fm the integrity station promoting right values agbeta no danu agbe tuntun de o olerin waju opele oro adewu si loruko mi elephant solo yin re okan soso ajana ku tegba agboji efun papojo g square arco sky giran global radio king of scoro continental and intercontinental e kaaro
0: okay e ja wonu awon ogere ori iroyin ti a bere si ni gada bole gege bi ise wa loro toni ojo Tuesday ni pelu iwadi ti a nse yes ti joba nse latagbon le ise ti awon opele lawon dale agency in agency te dale njo ni walai PFIPC lọwọ yi ile ifowopamọ agba orilede Nigeria CBN ti salaye wipe omo to ba paro yo jali yo ba lo so be if you lie you go thief yo ba lo tun so be english enu won ni lo titu ati lododo awon si domiciliary account apo asunwon ti ma gba owo le okere won si o si akata ajo yi ṣugbọn ọrọ ni o komokomoro wa o bi o ba si ni di obirin ki dede je kumolu bibi a ba ti ri kumolu e bere lagbole won
1: akoni be ti lo
0: in to je ti won fi si won salaye lekun keke ninu joko gbimo iwadi ti won sagbe kale iwe iroyin punch gbe loro yi
1: o da lodo temi nbi bayi iroyin kan lele yo jare nibi ti iwe iroyin the nation ti gbe jade bombo o Oyedele lo soro taninje Oyedele Taiwo Oyedele ni alakoso fun eto isuna owo ati eto raje le wa be ni o so pe ijoba apapo orilede Nigeria ko je gbese 80 trillion naira o
0: lula wa je
1: ko je gbese 80 trillion naira federal government not owing 80 trillion naira
0: says wa je
1: Oyedele elu obe laje ekunrere nbo nbe to ba tasiko e kuku gbo
0: se mo pa won corporate base wa awon ni corporate base ti won
1: lo so e sa gbo ye je nbo ba
0: eh eh ida be je je ka mo ye te
1: be ba ti le jeun ko
0: ah de ka ba so fo n gbese nse yan ni jo federal government na je gbese o ma hale ma ka de mi God help us. Ẹgún oríire o, bàbá olóyè tuntun nẹ́nẹ́nẹ́. Ìyànsípò tuntun nẹ́nẹ́nẹ́ òsòkò mọ́lẹ̀. Irú mọ̀lẹ́ bọ́ra tí jẹ̀rẹ̀sì funfun tí ó bá tún gba spaghetti nínú. Lọ́wọ́ yìí, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú ti yan Fáyọ̀ṣe o. Àti àwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n míì. Lákàtà iléeṣẹ́ tó jẹ́ tìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Federal Government Agencies. Àmọ́ àbúrò Fáyọ̀ṣe sọ̀rọ̀. Ó ní my brother, ẹ pọ̀jù gbogbo bíi jẹ́ gbé yín sí yẹn lọ́nà o. Former governor, wọ́n wá fi yín síbi jẹ́ fi yín sí yẹn. Ibẹ̀ yẹn kéré fún yín jùjọ, ẹ má lọ wọ́ra yín lẹ̀. Kí ló ṣẹlẹ̀ ta làbúrò Fáyọ̀ṣe tó sọ̀rọ̀ lápá ibẹ̀ yẹn?
1: Ata ti mọ̀.
0: Ẹ̀yin náà mọ̀. Ẹ mọ̀. Òkè. Bá a ti wá lọ náà là ń tẹ̀lé ìwé ìròyìn Punch gbé àkòrí lápá bí o. Wípé òbí ó tọwọ́ bọ àdéhùn kan o wípé onísàá kan one term presidency accord. Òun náà ni òbí o ni wọ́n ní ó tọ́ bọ̀ gẹ́gẹ́ bí àdéhùn. Bó ló ti ṣe wáyé kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. Ó gbé àkòrí tó nípọn dání o ti fún tẹ̀dọ̀ tó já lẹ́ẹ̀mọ́ fi ṣara ni dínbẹ̀ náà.
1: Ọ̀dàtọ̀ ìwé ìròyìn The Guardian ni èmi rí láàárọ̀ yìí pẹ̀lú àkọlé ìròyìn tó ń kà sóde látọ̀dọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tá a mọ̀ sí United Nations. Àwọn náà ni wọ́n mú ọ̀rọ̀ wá bí ìkìlọ̀ wípé ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ẹ̀rọ lórí ara bàbà tá a mọ̀ sí drone òun ni àwọn kọ̀lọ̀rọ̀ sí agbésùn mi terrorist yìí wọ́n mọ̀ máa lò ó. Kò tán síbẹ̀ o, àwọn ìlànà ṣòwò sí mi ṣòwò sí ọ nípasẹ̀ ti orí ayélujára tí èèyàn kì í lè tọpasẹ̀ rẹ̀ aláìnítàkùn tá a mọ̀ sí crypto. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò nìwọ̀nyí o láti fi mú kí gbogbo iṣẹ́ ẹbí àti aburú wọn tí wọ́n ń ṣe kó túbọ̀ máa tẹ̀ wájú. Tẹ́ ẹ bá rí wípé ìgbìnrìn ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan lọ̀kan ń rú. Ibi àwọn tí ń ṣalátìlẹ́yìn wọn nu ìròmí tí ń jó lórí omi àwọn onílù wọn tí ń bẹ lábẹ́ odò gangan náà làwọn lèmi ni drones àti crypto wọ̀nyí o. Gbogbo nǹkan wọ̀nyí ní ń kún wọn ní apá tí sì ń jẹ́ kí orí wọn máa wú sí iṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Àjọ ìṣọ̀kan àgbáyé United Nations òun náà ló mú wá gẹ́gẹ́ bí ìkìlọ̀ yín ni pé ká lè bá a mọ̀ wípé bí èèyàn ó bá mú òkété yóò kọ́kọ́ di ojúṣe ẹ̀ náà ibi ojú tí ń gbà á ṣẹ́ jáde á kọ́kọ́ di ibẹ̀
0: á wá fín
1: rúrù ibi yóò tó bá fẹ́ rí bí escape route báyìí
0: yóò máa yọ ní fòkàn. Alright.
1: Ọwọ́ tòkété nìyẹn. Ìyẹn dúró bẹ́ẹ̀ lórí ọwọ́ àwògedengbe. A máa rò ìkan tún lélẹ́yìí o. Ọkàn pàtàkì nínú àwọn ìkànnì ẹgbẹ́ òṣèlú APC. Òun náà ló ti mú wá gẹ́gẹ́ bí àlàyé tí Punch gbé jáde pé ìdí rèé o tí Àtíkù fi ní láti bọ́wọ́ bọ́sẹ̀ kúrò nípa à ń sáré ìje àti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbọ́ kó sì kúkú wà kódà gan kó já rẹ̀ kúrò ní ṣàwáwò àwọn tá a máa pè ní àgbààgbà ìlú Èkán nítorí kí làwọn nǹkan tí Àtíkù ṣe tó fi yẹ
0: ok
1: ní sáà bí ipò orú bẹ́ẹ̀ ìwé ìròyìn Punch òun ló Punch ẹ̀ jáde o.
0: Òjò bá rọ̀ o kẹ̀kẹ̀kẹ̀ ní ń dún tako ní ibùdókọ̀ ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Nígbà tí àwọn ẹgbẹ́ awakọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á kájà mọ́ra wọn lọ́wọ́ o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní gómìnà ikọ̀ ìgbìmọ̀ ìpolongo ti gómìnà Adeleke ẹgbẹ́ Algon wọ́n kọ̀ wípé ìsẹ́milé àti ìwọ́gilé NURTW wípé wọ́n lọ̀rọ̀ kúnlé náà. Wọ́n ní kọ̀tọ́ o bẹ́ẹ̀ sì ni kọ̀tọ̀nà ọ̀rọ̀ tí wọ́n ń jáde lápá ibẹ̀ yẹn ìròyìn ga púpọ̀ ó sì kí gan-an ni. Ṣùgbọ́n tá a bá wo ìròyìn míì látàrí ohun tí wọ́n gbé ìdájọ́ egbére wípé ìdájọ́ sọ̀kò fún àwọn adarí ansaru tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ life sentence tí wọ́n gbé lé wọn lórí wọ́n ṣèdájọ́ ẹ̀ kalẹ̀ gba ìdájọ́ sọ̀kò èyí tó kù nínú ìgbésí ayé yín ẹ lè máa lò ó ní kírímọ́njé láhàámọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ ti ṣe wáyé o. Àwọn èèyàn sọ̀rọ̀ gan-an púpọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìhà tó kọ sí àwọn èèyàn lórí àbájáde ìwádìí àti ìdájọ́ ọjáde. Àti pé ní àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún tó fi mọ́ olúùlú ilẹ̀ Nàìjíríà Abuja, wọ́n ní bí nǹkan ti ṣe ń gbówó lórí ó wà ní ipò bíi ìdálọ́nà ọgbọ̀n. Síbẹ̀síbẹ̀ ìgbìyànjú lórí ọ̀nà láti jẹ́ kí nǹkan rọgbọ fọ́mọnìyàn láwùjọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ló mọ̀ tó ń lọ náà lápabẹ̀.
1: Tọ́ ọ̀dà bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀ ọgbẹ́ bẹ́ẹ̀ ìròyìn kan náà tún leléyìí o. Ojú ìwé kẹta ìwé ìròyìn The Nation náà sì ni ó gbé jáde níbi tí ẹnìkan tí ó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà lẹ́ka òṣìṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà elétò ààbò tí ó ti sọ̀rọ̀. O ní èyí ni bí Abacha ṣe kú Amachiri. Ọ̀rọ̀ yọ nǹkan jù.
0: Já mọ́ o, kọ́ má jẹ́ ṣé ètè ilẹ̀ ti ta sí i náà.
1: Èyí ni bí Abacha tẹ́ pàṣẹ. Bí Abacha, Sani Abacha, èyí ni bí ó ṣe kú.
0: Bàbá wa ti ń bẹ ní ọ̀run.
1: Kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí owó wa tó dé. Nítorí tí àwa ti ń fẹ́ máa sanná ní epo tó ti ń gbó lórí tayọ fún wa ní owó tàwa
0: lónìí. Má ṣàì ṣe tẹ́lẹ̀.
1: Bó ti ń ṣe tẹ́lẹ̀ wá jọ̀wọ́ nítorí pé owó ń bẹ lápò tirẹ̀.
0: Tẹ̀síwájú.
1: Ọ̀rọ̀ ń bẹ lápò tirẹ̀.
0: Bẹ́ẹ̀ni olúwa wí.
1: Bẹ́ẹ̀ni dúkìá ń bẹ lápò tirẹ̀.
0: Bàbá yín lọ sọ́bẹ̀.
1: Àti gbogbo àwọn aṣojú rẹ̀ tí wọ́n bá mójútó.
0: Okay, a dúpẹ́ o, akíyín gan akíyín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porongodo. Tí ẹ darapọ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook wa, ẹ máa ṣeré bẹ́ẹ̀, ẹ máa dábòlẹ̀, ẹ máa kí wa kú ọdún. Ọdún mọ́kàndínlógún èsè kèrémí. Ọdún mọ́kàndínlógún èsè wàsá. Bíntín ni lágbájá fi jù mí lọ. Tí ó jẹ́ síkín fẹ̀rífẹ̀rí tí wọ́n ń tà ní.
1: Ká rẹ̀ wo, ká gbé sí wo.
0: Ọyá o, ẹ máa dábòlẹ̀ sójú òpó ńbẹ̀, ẹ máa kí wa kú ọdún. Èní gangan náà ni ìdánilẹ́kọ̀ọ́ wa yóò máa wáyé ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Ẹ máa rí ibẹ̀ báyìí o, àtètè débẹ̀ ńlá tètè mójókòó. Ẹ máa pín kẹsì máa ṣíà ẹ̀ dáadáa ní apá ibẹ̀ yẹn. Ẹ wá jẹ́ gbéra káwo ìròyìn. Eléyìí ti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè ti Nàìjíríà wa gangan CBN. Central Bank of Nigeria. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí ọ̀nà tí wọ́n gbà láti fi ṣí àwọn àpò àsùnwọ̀n ìkówó sí ilẹ̀ òkèrè tá a mọ̀ sí domiciliary account fún iléeṣẹ́ àjọ kan tí wọ́n ló jẹ́ tìjọba àpapọ̀ ṣùgbọ́n tí ìròyìn jáde wípé olúwọlé ni o na gèǹje eléyìí ò sí nínú ojúlówó iléeṣẹ́ àjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí PFIPC. Central Bank of Nigeria lánàá ti ṣe ọjọ́ ajé Monday náà pàbí ìyàbìdún ẹ̀ lórí ọ̀nà tí wọ́n gbà láti ṣí àpò àsùnwọ̀n ilẹ̀ òkèrè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ foreign currency domiciliary account sí àkàtà iléeṣẹ́ tó bí awuyewuye yìí ìyẹn Presidential Foreign Investment Promotion Council. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí o, wọ́n ní èyí ni bí ọ̀rọ̀ bó ti ṣe jáde láti àkàtà iléeṣẹ́ ẹni tí ṣe olórí àwọn òṣìṣẹ́ sí àkàtà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Fẹ́mi Gbàjàbíàmílà bí òun náà ti jáde wá tó yọjú sí àkàtà àjọ tó ń tanáwádìí àwọn ìwà bàjẹ́ àti tó rọ̀gbà yíká Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC. Òun náà jáde ibẹ̀ o láti jáde bọ̀m̀bọ̀ jẹ́rìí sọ̀rọ̀ lórí ìwádìí tí wọ́n ń ṣe lọ lọ́wọ́. Bó ti ẹ̀jẹ̀ wípé ṣáájú ìgbà yìí òun náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti pàṣẹ wípé ọgbọ́njọ́ mo fún yín ẹ ṣe ìwádìí gbogbo kẹ ẹ fojú ọ̀bàyẹ́jẹ́ tó bá wà lórí bí wọ́n ti ṣe bí àjọ yìí kalẹ̀ tó fẹ́ tapo sí aṣọ àlàfo fògbò tìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tó jáde láti àkàtà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè ti Nàìjíríà níwájú ìgbìmọ̀ tó ń bẹ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà House of Representative Ad Hoc Committee eléyìí tí wọ́n ń tanáwádìí ọ̀nà tí wọ́n bí iléeṣẹ́ àjọ ti PFIPC lábẹ́ ìdarí alága Yusuf Gaddi ti adarí ilé ìgbìmọ̀ aṣòfin Tajudeen Abbas tó sì ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ láti pàṣẹ ẹni tó ṣojú director of its banking service department Amisu Ibrahim ó sọ̀rọ̀ wípé tabaniná ń jó lórí omi eru rẹ̀ ní ẹni kábù wá àwọn sí àpò àsùnwọ̀n owó ilẹ̀ òkèrè domiciliary account ló ti tọ́ o ní dollar US dollar account
1: okay.
0: and British pound sterling account àwọn sí lórúkọ iléeṣẹ́ yìí láti ipasẹ̀ bí àwọn ti gba àṣẹ láti àkàtà iléeṣẹ́ tó jẹ́ ti olùṣirò owó wà àgbà office of the accountant general of the federation lọ́gbọ̀njọ́ oṣù keje ọdún 2025 àwọn gba àṣẹ ń bẹ̀ kódà lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje làwọn gba mandate láti àkàtà accountant general wípé káwọn ó ṣí àpò àsùnwọ̀n náà àmọ́ o gẹ́gẹ́ bí àṣẹ ibi tí àwọn ti lè gba àṣẹ láti ṣí àpò àsùnwọ̀n náà rèé àmọ́ ṣe wá fẹ́ gbọ́ láti gbà táwọn ti ṣí àwọn ìlànà verification ẹni tí ó jẹ́ signatory ni àtàwọn tí yóò mọ gba àṣẹ ẹ̀fowójáde ẹgbowó wọlé láti àkàtà bẹ̀ àìrí lórí rẹ̀ kí ẹ mọ̀ pé báwọn ti ṣí láti gbà náà àkáǹtì ń wà níbẹ̀ náà bẹ́ẹ̀ náà ni kò sí owó kankan tó wọlé bẹ̀ débi tí yóò padà jáde
1: kí ni wọ́n gbà lérò
0: àmọ́ wọ́n sọ̀rọ̀ wípé ní ìdáhùn sí àṣẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu tí wọ́n pa lọ́jọ́ keje oṣù keje kí àjọ icpc kó bẹ̀rẹ̀ ìwádìí lórí àjọ ti pfipc wọ́n ní fẹ́mi gbàjàbí àmìlà yọjú o síwájú àjọ òun nílùú àbújá lídéédé aago mẹ́ta níbo ó sì di aago mẹ́ta bọ̀ chap 30 minutes ń bàbá ló ń bẹ̀ wọ́n sì jáde padà wọ́n lọ kódà agbẹjọ́rò rẹ̀ jimmy ogunye láti akata gt jimmy ogunye gt ogunye chambers ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo pẹ̀lú ìwádìí tí wọ́n ń ṣe fẹ́mi gbàjàbí àmìlà yọjú síwájú àjọ icpc àwọn èèyàn sọ̀rọ̀ tó pọ̀ o bẹ́ẹ̀ sì ni àwọn ẹgbẹ́ alátakò náà sọ̀rọ̀ lórí rẹ̀ ẹnìkan kì í wá jẹ́ kílẹ̀ ó fẹ́ o.
2: Babe, why are you frowning for me now?
3: Mama, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as they hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: My brother, are you say Lafarge don't change name?
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
7: HBM Nigeria, formerly Lafarge.
6: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
8: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol.
9: Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: All right, akin kabo pada si tesiwaju ti futedo royin ori kan ni asiwaju na la wa odun mokan din ni ogun esekere mi kolon ko demi wa si dogun odun ju be lo eja lo sinu we royin daily post iyan sipo tonton sakata baba oloye tonton
1: let's go there
0: osoko male irun male tinje iresi fufulai love we ba love you ni spage Are orilede Nigeria Bola Tinubu loti iyan gomina ipile Ekiti tele Ayodele Fayose o gege bi alaga igbima ti o ma ri si oro ita ina mana mana si akata won gberuko ibi yana ba tin je won iyan rural electrification agency ria besi ni are orilede yi Bola Tinubu tukede iyan sipo awon eyan 25 mi si akata awon ile ise ijoba apapo orilede Nigeria mewa ototo 10 federal government agencies and commissions
1: okay
0: woni ninu atejade to waye nano de yi lo ni tonton tonton ayanran latodo eni ti se olubadamaran pataki si are lori oro yin ati ato gbogbo bayo onanoga na yesterday o anagaga ina lo soro yi woni Fayose yo ma je olori igbimo head of the board for ajo ti ria pelu bi Alhaji Ahmadu Abubakar ati engineer Iliasu Ibrahim Makinta ta won ma je omo igbimo ati non executive director won ma je igbimo nbe lowo lowo yi eni ti se director general timbe fu ajo Abba Abubakar Aliyu ati awon oludari igbimo meta ototo ina ni ti o ti kokon yan saju gba yi awon na o ma wa ninu ogbimo yi gege bi omo egbe o won ni are orilede Nigeria Bola Tinubu o tu kede eyan sipo awon eyan mejo mi si akata awon ajo lajo wages commission pelu major general Bindawa eni ti o ti figba kan rije omo legbimo asofin ipinle Eko tele Olajumoke Okoya Thomas Wani ono ma je akowe fu igbimo yi omowe Dr. Ogbole N. Lilian Oladele Olatubosun Yakubu Umar Bade Wani awon o won soju lati won wa soju ni lati ipinle Benue ipinle Oyo ati ipinle ti Kaduna Wani ayin awon na gege bi commissioners omowe Mai Adamoyau lati ipinle ti Borno Ginika Florence Tor lati ipinle ti Enugun Engineer Lawrence Oko lati ipinle ti Edo Bello Moranike Iyabode lati ipinle Kogi woni won ya won na gege bi omo igbimo sinu ajo yi na bakan na gege bi won ti kede re loni si sentele eku orire o eyin oloye totun nenene e ri se o
1: ami o te ba je
0: e ri na tan si akata rura na o
1: rura to ru wele wele Okay, eje n sare wa si kan splash. Gege bi omo olojo oni. Olojo bi oni, olojo oni.
0: Awa niyan o.
1: Olorun olojo oni ati olojo igba gbogbo.
0: Beeni.
1: Sugbon o ya ojo oni soto fun wa wipe ko ma fi je ti wa o fi sori kan ni splash 105.5 FM. The Integrity Station. Gege bi isere. Lati ma je ki gbogbo araalu, gbogbo eniyan kan mo. Lori kore ni bi awon apero ti mu idagba soke ba ilu orilede awon apero to la lafia ti ma gbe kale lati jo fori kori ka jo gbo loro tun ohun to nlo lawojo agbaye ati orilede Nigeria ni pataki ikanni splash 105.5 FM akoko radio aladani ni ipinle Oyo na lo tun ti setan gaga bi ise re o lati tun gbe kale gba gede eto idanileko lododun re o lele to je pe agbe kale be lati tun fi sami ayeye odun kankan din ni ogun ta ti da ikanni na le ati ni alekun pe eyi la so papo mo ayeye ojo ibi kabiyesi oba Muritala Adebayo Akande MFR
0: kabiyesi o
1: kere olubadan ti le ibadan eni ti se alase oludari ati oludasile ikanni splash 105.5 FM. Koda ati ikanni Lagelu 96.7 FM. Ti baba pe eni odun metadini adorun 87 years. Eto ohun ona ni o si ma waye lojo toni ọjọ́ kankan lé ní ogún òní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ní oṣù agẹmọ tá a wà yìí lọ́jọ́ tòní inú ọdún tá a wà yìí ní gbọ̀ngàn ti Trenchard ní ilé ẹ̀kọ́ ńlá fásitì Ìbàdàn bẹ̀rẹ̀ láti aago mọ́kànlá ìyálẹ̀ta òwúrọ̀. Ọ̀kan pàtàkì nínú ẹni tí ojú ọ̀gá àgbà lẹ́ka ti lè ṣe ọlọ́pàá òun náà ni yóò máa wà ń kalẹ̀ o láti rí i dájú wípé àwọn máa gbé ọ̀kan òjọ̀kan ìmọ̀ kalẹ̀ lórí àkòrí ètò ọ̀hún tá a pè ní Rising Security in the Land: What the Stakeholders Must Do Now. Bẹ́ẹ̀ ni ìyún ni pé ìṣọwọ́gogo ìmẹ́hẹ̀ àbí ètò ààbò àti ìfẹ́jú tuntun mọ́ ètò ààbò nílẹ̀ wa kí ni tí àwọn èèkàn pàtàkì ní láti ṣe báyìí ìyún ni pé ọwọ́ kìí pẹ́ ní sáà kéèké. Bẹ́ẹ̀ sì ni bí ìfa bá ti pẹ́ dítán àwọn ìwọ̀ ń wá dìde yóò kó àwọn àgbà ṣàǹkóṣàǹkó. Àwọn àgbà ṣàǹkóṣàǹkó yìí náà ní àwọn èèkàn pàtàkì pàtàkì nígbàtí Ọ̀gbẹ́ni Biodun Ládépò tí ó ti jẹ́ ọ̀kan pàtàkì gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ ń lè ṣe ológun bẹ́ẹ̀ sì tún ni tó fìgbà kan jẹ́ aṣojú ilé wa lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ní iléeṣẹ́ ológun ti ilẹ̀ Amẹ́ríkà òun náà ni ó ti fẹ̀yìntì ni ó máa jẹ́ alága ètò ọ̀hún tó lórí tẹlẹ̀mù lápè tọmọdé tàlàgbà pẹ̀lú takọtabo kó péjú pèsè síbi ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ọ̀hún tá a tún gbé kalẹ̀ lọ́jọ́ tòní ní gbọ̀ngàn Trenchard nínú fásitì Ìbàdàn. Aago mọ́kànlá òwúrọ̀ yìí òun náà ni ètò ọ̀hún yọ balẹ̀ bàgẹ̀ kẹ́ ẹ má ṣe pẹ́ kẹ́ ẹ tó dé kẹ́ ẹ lè ríbi jókòó ẹyẹ tó bá tètè jí nírékò lóòwúrọ̀ gbé o àtètè sùn látètè jí o. Èyí ni ìròyìn tó ń wá láti ìkànnì Splash 105.5 FM, The Integrity Station, Promoting Right Values. Àgbáwo ló túyá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìpolówó ọjà làgúnmu owó àìpolówó ẹ̀ àgúnmu gbèsè ni ẹ kú kalẹ̀.

0: Bamboo Sunate, effective anti-malaria for all ages. Marketed by Genit Pharmaceuticals Limited.
1: If symptoms persist after 3 days, please see your doctor. Read the leaflet inside.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kò ojú mọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.

Atiku, gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2022, tó ń ti bí ìpè ti ṣe ń wa lọ́tọ̀ àti lọ́sì, ìpè kí ẹgbẹ́ náà kí wọ́n ti bójú wo apá gúúsù ilẹ̀ Nàìjíríà kí wọ́n ti bẹ̀yàn olùdíje dupò ààrẹ wọn. Ṣùgbọ́n tọkọ tí ọ̀gbọ́n tó jẹ́ pé gbogbo ìmọ̀ràn tí wọ́n mú wá gbé ẹyin gbàdo sẹ́yìn ìgbaniṣe, gbogbo nǹkan wọ̀nyí náà ló pakún àìlè tẹ̀síwájú àti ìjákulẹ̀ tó bá Àtíkù nígbà tí ó ń fi èròǹgbà rẹ̀ àti ìfẹ́ rẹ̀ tó níhàn sí Àtíkù. Ó ní Okechukwu náà ni ó wá rọ̀ ọ́ wípé òun ń bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ọmọ ìyá bá ń bára wọn sọ̀rọ̀, àti ní pàtàkì jùlọ fún ìtẹ̀síwájú nítorí orílẹ̀-èdè káyọ ti ìmọtara ẹni nìkan kú ńbẹ̀ jáwọ́ kú jámi lérí pé à ń díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Èèkàn pàtàkì inú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún dúró lórí wípé ìpinnu Àtíkù láti díje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ti ètò ìdìbò abẹ́lé tọdún 2022 dípò kó gbà kí tíkẹ́ẹ̀tì kí ọwọ́ aago rẹ̀ kó sún wá sí apá gúúsù ilẹ̀ Nàìjíríà. Wọ̀nyí náà ni tó padà ń jẹ ẹbọ̀ gẹ́gẹ́ bí èrè orí kunkun gẹ́gẹ́ bó ṣe wí o. Ó ní èyí gan náà ló sì fà á tí ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ ẹ rí òun tí ó fi padà di pé igi rẹ̀ ó wọ́wé lọ́sàn-án gan. Ó ní àmọ́ ó nà ka àwọn ọ̀rọ̀ kan náà sí Àtíkù nípa bí ó ṣe ń fojú lámèyítọ́ wo àwọn ọ̀rọ̀ àti ìgbésẹ̀ látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ń gbé ni pé ó fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan. Ó ní gbogbo tí ń jàrìnrìn nínú ẹgbẹ́ òṣèlú PDP tó fi di túdì lónìí ṣebí láàrin ara wọn ni ẹ lajúlẹ̀ tàlùbọ́ kò wọ́ tán ẹ wá.

kọ̀wọ́n sọ̀rọ̀ yìí jáde nígbàtí àwọn ń jábọ̀ ohun gbogbo bó ti ń lọ lábẹ́ ìgbìmọ̀ elétò ààbò fún àjọ ìṣọ̀kan àgbáyé simao lẹni tí ó tẹ́ pẹpẹ ìjábọ̀ bí nǹkan ṣe ń lọ sí yìí látọ̀dọ̀ ẹni tí ṣe akọ̀

0: akọ̀wé àgbà gbogbogbò náà tó ń ṣojú rẹ̀ lórí bí nǹkan gbédè dùn. Ká ti gbogbo bí nǹkan ṣe ń gbé ṣẹlẹ̀ nípa ti ètò ààbò ní ìwọ̀ oòrùn Áfíríkà àti Sahel.
1: Ọ̀yá o, ẹ jẹ́ wá mú ìròyìn eléyìí níbi tí olórí ti ń kí kábíyèsí láàfin.
0: Jẹjẹun.
1: Ìyá wa olórí oníkẹ́pù Àkàndé wọ́n ń dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú adé orí wọn ọba Murtala Adébáyò Àkàndé bí wọ́n ti ń ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ ọjọ́ọ̀bí wọn lónìí. Wọ́n ní ayẹni tí ṣe ọlọ́gà àti olùdásílẹ̀ iléeṣẹ́ West Mid.

0: kẹ́kọ̀ọ́ àkàndé OONCON náà ti ránṣẹ́ ẹkú oríire oríkádún o sí ọkọ wọn tí ṣe adé orí wọn kú ayẹyẹ ọjọ́bí ọdún mẹ́tàdínníàádọ́rùn-ún 87th birthday celebration wọ́n ní màmá lu àsìkò yìí láti tẹ́wàdúà sọba dániwáyé wípé olúwa tó bá mi kẹ́ ọkọ mi bá mi ṣe àpọ́nlé rẹ̀ dáadáa sí i kí àlàáfíà kó tó gùjẹ̀ mí lọ fún un bẹ́ẹ̀ sì ni kí okun àti agbára kó máa pọ̀ fún un bí ọdún ó ti ṣe máa gorí ọdún sí i lókè èpè fún un olórí oníkẹ́pọ̀ àkàndé tí wọ́n ti fìgbà kan ìgbà kan rí jẹ́ mínísítà fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè ti nàìjíríà yìí wọ́n tún jẹ́ ìyálájẹ́ ìyálóde ti ilẹ̀ ìbàdàn wọ́n ṣe àpèjúwe ọba muritala adébáyò àkàndé mfr gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìbẹ̀rù ọlọ́run púpọ̀ púpọ̀ tó sì ń fi ayé rẹ̀ sin ọmọnìyàn wọ́n ni ó nífẹ̀ẹ́ tọmọnìyàn káàkiri wọ́n ni wọ́n ṣe àdúà síwájú sí i wípé kí ọba òkè kó tó bá wọn gun ọba muritala adébáyò àkàndé tí í ṣe ọkọ wọn kó bá wọn gun wọn lẹ́mìí o wọ́n ṣe ládùá wípé happy birthday
1: to you
0: happy birthday to you happy birthday to you kàbíyèsí
1: darling
0: happy birthday to you ìgbà ọdún ọjọ́ kan náà ni yóò tún wá jẹ́ fún ọba muritala adébáyò àkàndé mfr olórí oníkẹ́pọ̀ àkàndé OONCON mínísítà fún ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀
1: ó pọ̀
0: àwọn náà
1: jọjọjọ
0: náà kí kábíyèsí o ìbà ibi náà ti máa wálé lórí ti fún tẹ̀dọ̀ ròyìn báwo bá ti ń dìde fúyà
1: báyìí
0: abalẹ̀ bàgẹ̀ sí jọjọdọ̀
1: ìyẹn
0: nínú ọgbà fásitì ilẹ̀ ìbàdàn níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti máa wáyé lónìí
1: gangan
0: ọmọ anífowó ṣe náà lórúkọ tìmí ojúlówà ní ìka ìpìrìsẹ́ńtà yín náà ni àánú ọlọ́run àtìfọkànbalẹ̀ tí ò lẹ́gbẹ́ tó fi máa bú ẹ̀ tí ó nípa jẹ̀wúrí lọ́jọ́ ṣẹ̀dá tó láyé tó lọ́rùn yóò máa dàbò wá o
1: léèní
0: àti lọ́jọ́ gbogbo.
1: apẹ́ bí ewé àpẹ́ fún kábíyèsí adára lẹ́wọ̀ àbí ọ̀sán àkùrá jimá kéǹgbẹ́ omi bí ewé rínrin iwájú lèrò bérò iwájú làwọn máa lọ lárin iwájú làwọn máa jẹ́ kánrin kése ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ gbọ́ wa láti bẹ̀rẹ̀ dópin tá a sì tún retí yín pẹ̀lú níbi àpérò aládùn aláyọ̀ alájọyọ̀ nì tí ó wáyé ní gbọ̀ngàn ti trenchard laago mọ́kànlá ìyálẹ̀ ta òwúrọ̀ tòní ẹ ṣe o ojú kìí ti ná alẹ́ ojú òní tìyín ojú kìí ti ẹni tí tanná ẹni tí paná lójú tì iwájú lọ̀pá ẹ̀bì tí í resí
0: tanátaná mọ́ taná ni
1: iwájú làwọn máa rè aka wàrí sí ọlọ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lórúkọ mẹ́lífàánsì lọ́kàn ṣu àjànà òkútẹ́gbà gbòjẹ́ fún papọ̀ jọ tó bá di láago méje àṣálẹ̀ òní ẹjẹ́ pàdé lórí ètò tá a pè ní lájùlé ìtàn níbi tá a ti ń ka ìwé ètò àròsọ ìrèké oníbùdó látọwọ́ olóyè
0: di
1: o fagunwa àti ẹ̀yìn bọ́ ń bi elé ire o ó dìgbà kan
0: náà
1: ẹ máa jẹ mọ̀kúntàn.
0: àdúpẹ́.

0: bẹ̀ ṣá tún ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún.

ẹ kú ojú mẹ́ lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní desmond tó dìjì àgbàwò tọ́tọ́tọ́ àgbàwò tó fàṣẹ mú mi fúndí ọláwù alẹ́sọ́ọ̀tì lóòótọ́ ètò ìjà wọn sí adẹ́rùnkẹ́ adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa fíńgà àti gangan. ẹ̀yin tèmi lónìí lọ́jọ́ ìṣẹ́gun àṣẹ́gun kún àṣẹ́gun àrùn ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kánkújẹ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ó yá lóní kọmọkọmọ lóní wọléwọlé lóní kí amọ́sá lóní wàrà sísà ẹ mọ́ gbàgbé púpọ̀ ní gangan nìkan ni ọmọlúàbí ẹ o là ń ṣe ọdún mọ́kàndínlógún eléyìí ti splash effect tá a ti wà the first and still the best ọmọ the first the best and still standing kò rọrùn ẹ tá a dẹ̀ ti standa gidigba tá a dẹ̀ ti mú ìgbóhùn sáfẹ́fẹ́ tá a mú wá fún ìlànà àkọṣẹmọṣẹ́ eléyìí tó dáa eléyìí tẹ̀ ń gbádùn ẹ̀ sì tún fi ń lara yín lọ́yẹ̀ ẹ rí wípé ó tó ká ṣe gbòòsà ká sì ṣe sáàkì ìyẹn fún integrity station slash 105.5 ìbàdàn ṣe wá rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ o bẹ́ẹ̀ bá tí ìdè trenchard ẹ̀ tètè mọ ọ̀nà yìí náà ń bọ̀ ọ̀fẹ́ sáré ja yín sí díẹ̀ ẹ kéré ìdárayá ẹ kí gbogbo wa múra wá trenchard hall níbi ìyẹmọ̀ pé annual lecture ni ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọọdún ni mo ń wáyé bá a bá ti fẹ́ ṣe ayẹyẹ ìkànnì splash 105.5 tọdún yìí kò sì tún ní gbẹ̀yìn lé tó túmọ̀ sí wípé ẹyin tí wá ẹ darapọ̀ mọ́ wa ní trenchard hall nínú ilé ẹ̀kọ́ fásitì ìlú ìbàdàn òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún yóò ti mọ wáyé bẹ́ẹ̀ sì gbádùn ẹ bí èbò ṣe ń gbádùn tí àwọn bàbá wa ń gbádùn ẹ̀kọ́ gbóná àti àgbáyùn àmọ́ láti bẹ̀rẹ̀ díẹ̀ kọ́kọ́ lọ ní ròyìn eré ìdárayá láàárọ̀ tòní àwa náà tó wà darapọ̀ mẹ́yìn tiwa ìyẹn ní trenchard hall àmọ́ lójú òpó káàṣì ẹ̀ 347-1004 www.cashier.ng òun náà lẹ́fìta láti jẹ ẹ tọ́jú orí ẹ bá wà tàbí ọdún 18 kó mọ̀kànlú cashier kò lè rọ́ọ̀lù kò lè gbé gẹ̀ẹ́sì ọdún 18 sókè òun náà ló lè ta ìyẹn cashier ókè. ẹ jẹ́ wá lọ ní ìròyìn eré ìdárayá ní sánsán torí wípé iṣẹ́ àkọ́kọ́ àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn team nàìjíríà fún ìdíje commonwealth eléyìí tó máa wáyé ìyẹn ló ní ìlú glasgow lórílẹ̀-èdè scotland iṣẹ́ àkọ́kọ́ àwọn team nàìjíríà náà ni wọ́n ti fi aberdeen eléyìí tí wọ́n ti ń ṣègbáradì náà ti fi ilẹ̀ o tí wọ́n dẹ̀ ti gbéra pa ó di ìlú glasgow níbi tí ìdíje ọ̀hún tó ti máa láǹfààní láti wáyé ó dẹ̀ jẹ́ wípé second batch yẹn ìṣíkejì ọjọ́ ẹtì friday làwọn òde games village ilé tó yẹ káwọn eléré ìdárayá tó yẹ kí wọ́n ti láǹfààní ìyẹn láti wà wọ́n ti mọ fara ní ìsinmi forí lélẹ̀ kí ìdíje lásìkò tí ìdíje ọ̀hún tó bá ń lọ lọ́wọ́ lára àwọn eléré ìdárayá tó mọ̀ ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje commonwealth ọdún tá a wà yìí láti rí favour ashe tóun náà sì gbósùgbà káre o fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè nàìjíríà yẹn national sports commission fún iṣẹ́ takuntakun eléyìí tí wọ́n ṣe tí wọ́n jojú ti àwọn eléré ìdárayá tí wọ́n mú gbaradì wọn lọ́kùnkúndùn tí wọ́n sì mú gbogbo àwọn tó yẹ kán mú gbọ́ tí wọ́n mú gbọ́ gbogbo ẹ̀ pátá òun náà àwọn dúpẹ́dúpẹ́ pé òkun lọ́wọ́ wọn táwọn náà dẹ̀ ṣe dáadáa orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje commonwealth ọ̀hún tóbi amúsàn ó wà lára àwọn ẹ̀tọ́ òun náà mọ̀ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ẹ̀jẹ̀ pé wà ó gba gold medal lọ́dún 2018 àti ọdún 2022 orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje commonwealth ó dẹ̀ tún fojú sọ́nà láti ṣe dáadáa ìyẹn ní àkókò yìí ókè ẹgbẹ́ wa ṣẹ́rí wálé ṣẹ́sẹ̀ kùkú eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìdíje ọ̀nàrẹ́bù ọlálékan ahmed adékúnlé football competition ó rà nígbà 2027 òun náà náà pé
nibi ti honorable olalekan amen ele to soju ijoba ibile akinyele keje yakinyele constituency 2 ori sha pokale re daraya yi won awon odo ijoba ibile akinyele kale mo mo wi pe ani awon to si ngbo ti won an wa best rekere ere daraya won tun le fi se agbega ati igbelaruge iyen ni ese kuku fun awon odo be idije awon ti wo bi to lapo ori pele keta si asekagba quarter final ohun na ni won wa bayi ata fc won ta ko gbagidi fc won ta won bi agbon ni won fatabuku ere ko gbagidi won fi re won loju atata rodo ati kurubusu atata gugu atata ajosi gbogbo e na lu lo lupo iyen mo ko gbagidi gba ta fe mo sagidi pe se ti gbagbo pata ni wa ni o wa ma te anybody meta sodo o na ni ti ko gbagidi to fi ta ma ata fc iyen lowo e pe ata fc won ti wa ni pele to kan gu si asekaka semi final ifi gbagbaga mi se test waju leni inde di ago merin robot fa ati global fa won mo kojo ara won iyen leni ni papa sere e to wa lagbegbe sasa nilu ubad fun ipele keta si asekaka quarter final gege bi oruko ni ade ni yademola gege bo se je odi mimo okay eje lo sinu dije wa fu bi under 20 championship tori pe team nigeria nyai ko flying eagles tojo ri won wa labi ogun odun orilede nigeria awon na ni won ti fi orilede sile lo orilede cote d'ivoire in africa osile lo abidjan e saju idije 2026 wa fu bi under 20

0: ikọ̀ jẹ̀wẹ́wẹ́ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n wà lára àwọn orílẹ̀-èdè ilé tí wọ́n mọ dìjàdù láti gba tíkẹ́ẹ̀tì láti mọ jásí orílẹ̀-èdè wọn fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ìyẹn láti mọ bóyá máa kópa nínú ìdíje ìfẹ́ adúláwọ̀ ọdún 2020 elétò orílẹ̀-èdè Ghana tí wọ́n máa gba àlejò ẹ̀ ẹ mọ̀ wípé wọ́n ti sọ gbogbo àwọn ìdíje wọ́n ti sọ di ẹlẹ́kùnjẹkùnú apá ìwọ̀ oòrùn ó gbà tiwọn apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ó gbà apá ìlà oòrùn òde adúláwọ̀ ó gbà gúúsù ilẹ̀ adúláwọ̀ ó gbà tiwọn bẹ́ẹ̀ àríwá ilẹ̀ adúláwọ̀ gbogbo ẹ̀ pátá náà ti pé àwọn kọ̀mpítíṣàn ni wọ́n ti pín wọn sí rẹ́pẹ́ àwọn tí wọ́n bá ṣe dáadáa ìyẹn ni wàá fòbí náà mú tíkẹ́ẹ̀tì láti lọ kópa nínú ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ ẹni ìlọsílẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin ọ̀kan lára àwọn ìgbìmọ̀ àjọ tó ń tọ́jú aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lẹ́kẹ̀ẹ́ ìdárayá àwọn obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà Aisha Falode màmá Aisha Falode náà ló ti jẹ́ kó di mọ̀ tó sì ti sọ̀rọ̀ wípé ẹ wò ó gbogbo ẹ̀yin tọ́rọ̀ kan lẹ́kẹ̀ẹ́ ìdárayá pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà àsìkò ti tó kájígìrì sójúṣe wa o kí dàgbàsókè yẹn kó túnbọ̀ mọ̀ tẹ̀síwájú kó mọ̀ bá ikọ̀ agbọ̀jẹ̀ àsìkò jẹ̀wẹ́wẹ́ lóbìnrin lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń sọ̀rọ̀ nínú àkànṣe iye nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí àjọ FIFA àti NFL tí wọ́n gbé kalẹ̀ ìyẹn NFL FIFA capacity building workshop fún eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin ìyẹn àwọn tí wọ́n jẹ́ bíi adarí ìyẹn ní ẹ̀ka yẹn tí wọ́n gbé kalẹ̀ ìyẹn fún wọn ní Aisha Falode òun náà ló ti ń sọ̀rọ̀ ó ti ń jẹ́ kó di mímọ̀ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ẹ̀kọ́ super falcons kò sọ ọ̀bọ̀ ń dọ̀rìn mọ́ wọn gbọ́dọ̀ ọ̀nà gẹ̀rẹ̀ lanúlẹ̀ torí wípé àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ àwọn náà ti ń jí gìrì o kò sí pa ẹ̀kànlẹ̀ kìyàn wọ́n lẹ̀kẹ́ fún mẹ́sàn-án márùn-ún mẹ́fà mẹ́rin mọ́ ìyẹn lákòókò yìí ó ṣe kó tó jẹ ni wọ́n ní kó má wà wá di wípé orílẹ̀-èdè nàìjíríà wọ́n di ogun àná wọ́n di old glory àwọn náà ní láti jáwé sóbì o káwọn dẹ́ jígìrì ìyẹn sójúṣe àwọn lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin ìyẹn jákèjádò àgbáyé Aisha Falode ló ń jẹ́ òdì mímọ̀ bẹ́ẹ̀ ó tó di pé lámìtọ̀mí wọlé láàárọ̀ tò ní ẹjẹ́ ń ju eléyìí mọ̀ Mary Akinsola ẹni tí ń ṣe agbẹnusọ lórí ìròyìn fún ikọ̀ super falcons orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló ti jẹ́ kó di mímọ̀ nípa ìgbáradì ń bẹ lónìí ní Mohammedia nílùú Casablanca ìyẹn fún ikọ̀ super falcons orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ àwọn obìnrin eléyìí tó máa bẹ̀rẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ yìí day 9 ìyẹn ọjọ́ kẹsàn-án fún pre-wafcon campaign òun náà lélẹ̀ àwọn agbábọ́ọ̀lù tó dẹ́yẹ̀ ṣẹ̀jẹ̀ búba ìgbáradì esther okoronkwo uche nakanu àwọn méjèèjì ti dé látàárọ̀ àná ó tó wá di pé michelle alozi òun náà darapọ̀ mọ́ wọn nírọ̀lẹ́ àná àwọn agbábọ́ọ̀lù 22 22 náà ni wọ́n wà ìyẹn ní búba ìgbáradì ikọ̀ super falcons lákòókò yìí wọ́n dẹ̀ ń retí àwọn mẹ́ta èlé ìtókù ẹ mọ̀ pàánà mo ní mẹ́fà náà ń retí mẹ́ta ti dẹnu mẹ́ta òkú mẹ́ta báyìí àwọn ìdìbòrà abiodun ni ìbòrà kan náà gift monday tó wà lára àwọn tí wọ́n retí agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà rita nwadike òun ló ti jẹ́ kó di mímọ̀ ó dóhun lójú tájà ó ṣùọ̀ fóun pa orílẹ̀-èdè nàìjíríà ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ tó wà lọ́wọ́ wọn wọ́n máa defend the title yẹn gan wọ́n á fi gbogbo ara wọn gbogbo ayé wọn wọ́n á fi sí i wọ́n ní àfojúsùn wọ́n ní kò rẹ̀ nínú ìjànú wọ́n dẹ̀ ní winning mentality ìyẹn láti ṣe bẹ́ẹ̀ ẹni tó ti gbà kan rí gba ìdíje ìfẹ̀yẹlẹ̀ adúláwọ̀ pẹ̀lú super falcons láàrin ọdún 1995 àti ọdún 1999 òun náà ló ń jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ẹni ọdún 51 òun mímọ̀ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ ká mọ̀ pọ̀lọpọ̀ iṣẹ́ òun náà òun ló wà ńbẹ bẹ́ẹ̀ sì ni òun mọ̀ pa àwọn ọmọbìnrin wọ́n mọ tó wà ńbẹ fáwọn àwọn ní láti gba tíkẹ́ẹ̀tì lọ kópa nínú ìdíje ìfẹ́ àgbáyé lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ sì rè é fóun ṣíṣe wà yìí bọ́dẹ̀ ṣe wà yẹn ó ṣùọ̀ fóun pé wọ́n lè di ìdíje ìfẹ́ adúláwọ̀ tó wà lọ́wọ́ wọn lè gbà ilé kọ̀ọ̀kanlá bẹ́ẹ̀ rita wádìkẹ̀ ó wà lára àwọn tó mi àwọn orílẹ̀-èdè nàìjíríà fúngbà fún mọ́mí àwọn fún orílẹ̀-èdè nàìjíríà nígbà àkọ́kọ́ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé nígbà tó ń ta omiyayò mẹ́ta ojú orílẹ̀-èdè canada lọ́dún 1995 ìyẹn ní orílẹ̀-èdè sweden náà ló host ìdíje ìfẹ̀yẹ àgbáyé ọ̀hún lọ́dún 1995 ó wà lára àwọn tí wọ́n ṣe dáadáa ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ mígó àkọ́kọ́ fún orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé akọ adams oníròyìn ti jẹ́ òdì mímọ̀ wípé yóò lọ ṣe àyẹ̀wò ìlera rẹ̀ ìyẹn mẹ́díkà ní ikọ̀ fẹ̀nẹ́síà ìyẹn ní òní ẹ̀rọ kíkọ sẹ̀víà rán ti ta fún fẹ̀nẹ́síà òní náà ni ó sì ṣàyẹ̀wò ìlera rẹ̀ ìyẹn fún ikọ̀ náà abdulkadir adéwà pàpà ń káwọn ara rí láàárọ̀ tó ní.
1: akojumo atokun akojun rara le ako akose ni ade ku ti kokko sense ojo bi kan ni
0: be ni o
1: class 105.5 FM
0: emi gan blaton ni
1: emi na ri na
0: ti ri pa mo lojo bi ni
1: emi na ri pe ekun dede dede e jade tan bo si je ni yen a si jo pade ni central sort ka to wa mo bi ti eyin gan te jo mo lojo bi ti e tu gbe wa lo
0: olemi aku bi
1: e a se e mo pe eyin na de so ni sin eni ta ba wo yin dada ye pe ekun dede run dede a ni eh eh yin gege bi omo lojo bi o oya guess I dey celebrate for ya you can splash FM kan ya kokko ti won le tan bati o so job le ni eh eh e ja dale atun sa
0: efo kan bale
1: eh o ti oya fefe e ti so wa ara le gbo wa tori ti ma pada lola iwa bi te ba se fun wa to ba do la ti ma pada sori afefe wa so pe la na ti mo so bye bye o
0: eh eh in so no in so yes for can you calm down
1: ni mo
0: so
1: e te ba ni ke ye calm down ba o ti set ni yen o eh ta ba se ni calm down yen amara le mo ko ti set ni yen
0: olo mo le mi ero se o da e ja lo sunu ko super falcons we lady nigeria eh awon legend ni won je odi mi mo ko super falcons ideje fe ya adulawo yen o le wa lowo won fun gba ele kokanla an ti ni ka mo mo foju wo bi super falcons ba si ti gbara di fun dije ta ba lo mo pe a mo po wi ni mentality yen wa nbe iyen fun akokoro amoro ti aisha falo di sonu fe ka ye wo okan lara awon board member nff o da won ti ri pe ko so bondan re mo nile adulawo o da lo de agbaye gan ball alafesegba o ti n yato pa pa jo ti ta mo obirin ko mo ba wa je po la nigeria ti tin dore waju yo pada wa di ola nreyin iyen ti tele tele iyen yo pada do la nreyin iyen fun won tori nile adulawo gan awon eyan tin de gun eja sera wo lorun o se ko to je nbo lo lede nigeria nbo la ti to si
1: eh lapodo te ta wa wo oro ti arabirin so mi ri pe o to oro gba ni se ri eh ka yato si pe boya iko gbogbo iko gan nile adulawo ogun won tin jawe so bi gan ta ba wo odun ele ti olede wa ni jawe iko wa ni champion ta to wa lowo wa ta ba si wo dada gbogbo olede na yo ti fi oju si won la wi pe ah eyin te gba tesin se na le ti wa gba ile ni ta pa te se la mo lo fi erun si ati pe ta ba te wo dada na eh nile ojumo to mo loni bayi ni gbogbo ile adulawo bayi gbogbo awon olede na won tin fi agbara kun agbara iyen fun awon iko lobirin olede won bo se fi kun tokunrin tokunrin gan ni tele tele te ba ri kokko ti tawon okunrin gan wo tele tele te ba ri tawon okunrin olede zimbabwe to nwo mo nigeria lowo nini commerce yo dije fi eya agbaye e wo ki zimbabwe awon eswatini ele to si pe awon olede yi na o duro bo se nro iko lokunrin won lagbara be na na nro iko lobirin won lagbara ta ba wo olede south africa laarin bi odun mefa seyin olede south africa a le ma fi won we a le ma fi won we olede zimbabwe lobirin tori pe ule south africa ko se dada sugbon ta ba wo lenu bi jometa ya ko 2022 kona gba idije bia 2022 awon na gba 2022 south africa ele tan lafa lati pe ele to to si pe awon na ro awon iko won lagbara ni iko won lokunrin gan won ro won lagbara ele to so ko ole re wa nigeria ka na mo te gan ta mo te ba si wi pe boya ti gba mewa awa da duro pe champion ni wa ko si e mo gba pe opolopo awon gboro ta ko lo nigba ta gbele ke wa opolopo mi o lo
0: lakoko
1: lakoko yi a se se fi awon mi kun won ni pe o ya eja tun fele kun ole eja tun fele kun la to se ra gbo lu kan loke kan o na tun da e to so wi pe ko le da bi tesin
0: eh sugbon awon lara awon to si wa mena sira awon bi debora bi odun lewe eyin de meyin michel aloze
1: ajibade
0: ajibade jennifer chegini esther okoronko ife omo onu monu na lo ti ife efeyin ti to poju ninu won de atun le lomi na to pe a mu wa tele lodun
1: je omo to n play fun Leicester to ya ko ti wa lole Leicester ti omo oyibo obirin to wa leyin ile ti won lo ni farapa ara ko lede Saudi Arabia lo wa ba Saudi lo wa ba yi
0: obirin o ni farapa sugbon ara re ti ya amu ni di rehabilitation to rojo to fi lo farapa yin o po ko kan le pada yen so ri papa
1: pe
0: plumter ko la fa
1: pila kan na si la gba bolu yen ni oyin o lede wa ne fun iko lo bi o lede wa Nigeria
0: oyinbo onibo se n duro lowo eyin fun lede Nigeria ni asekagba dije fe ile adulawo o wa lara won ti mo mu as personal favorite mi nu dije fe ile adulawo tori wipe kini
1: o ti e se dada
0: awon eyan kan ri na ri owo eyin Nigeria pe boya kankan o meya mi nkan ojo ti new final wa wafcon yen
1: pelu lede Morocco
0: ni gba ti Morocco ti won to to choke Ashley Plumter ti Morocco choke e ohun lo di wipe eyin wajo tatare le meji iyan fo lede na
1: mo ko na ni giwo o na ni giwo ko to wa leyin orede wa Nigeria o le to so pe a fe mi sarabirin gan ninu dije ile tan afara o na lo je kin so
0: awon defender to de wa leyin ni o snatch o ale ni de meyin ni ayani shukuro lade pupo lapo lapo tun ibi kan lo won ati emi chaluze ngba lowo eyin tujo ni won gbogbo won ni lati jawe sobi
1: o na lo je kin na so mo ni seri at ese ta gba lo ko le dabi ele tori pa awon isepo ropo ele ti o ba ikore de wa Nigeria ele to to si wi pe orede wa Nigeria kamo fi oju pe boya wa champion abi ati gba mewa kamo fi wo ki won awon na kan tun so ra won lo susu
0: awon to fe gbade lori wa
1: tori be won po South Africa boroko ni si awon na wo fe lagidi pe ah awon to gba kini awon na gboro ya awon na gboro lagidi olede South Africa olede Egypt so gbogbo ba yen na awon na won yo pe awon na wa taguguru awon na fe gba fi eye ile adulawo lobirin ni so olede wa Nigeria kamo boya awon ti gba x awon a lo le awon a lo repeti
0: lẹyin mission x mission tun ko ki mission mo possible lo okay iroyin yi mo fe ka gbe yewu lati bi jo meta kan ati n gboro yin maduka okoye anrin gbogbo news bo se n lo tin se fleje koda lana abijo weekend yi ni Venice won si won ati Cardi B olorin si won se won lede America omolede America ti won jo ajo kan jo ni dinner ani dinner date ni Venice ni letter lo sugbe ni ti se baby mama iyo omo re o ti jade ti wa soro ipe adan ta mo danle ni maduka okoye o iyen ni o ti pe to wule ti danle na sugbe won kan fe fi ole ipe career po wa ti se kin kankan tori pe kini ohun bi mo fun sugbe ma bi ni yen ni pe pelu bo bi owo to te wa nlo nisin ko si pe ohun bu ola siri mo tori lana lojo pa ayelujara Instagram ohun na ni Jessica o na ni Jelicia West of ti se boya girlfriend e ni tele ni amo ti bimo fun o ni omo gan pe ko mo keep wa ohun oguru omo ohun oguru e ohun o se kankan iyen lati bi osu melo kan ko bi re omo ko se kankan tori o de to ti pa awon gan to awon o ba gbe mo ko hun kuro lodo e to de ye ko hun kuro re ni pe nina o ti poju o ni be sire bi se nso okunrin ohun na ni so birin oni yo ti se problem to sugbon omo to hun bi fun o wa mo toju e wa mo yoju so mo mo wa bo mo re mo balu ele mo tun lo faki to ye pa si mo ko maduka okoye finally o tori pe nilu oyinbo gbogbo awon esun ti arabirin wa ko sita won e foju kekere wo
1: be won e foju kekere wo
0: gbogbo kan ta tin ni ko tin pa wo ta tin pa maduka okoye tinu wa ndupe lahos lahos ni tiru esun ele wa tun lo nje jade to tun wa je pe n to bi mo fun lo mu esun ohun lo mu wa a le ma foju wipe obirin nkan kan wo lapa le adulawo sugbon lapa bi to wa yen
1: awon
0: emo ki fi oju kini kekere yo le bakari are je
1: o asun pa gba bolu kan na ile ti won le to jo won Nigeria to wo da pe tori oro obirin ko so obirin na lo pada di wahala o na ni ba kan na e won gbagbe pe akekun mi amo o
0: beni
1: omo le bada
0: ma ko le da ni adaga e benu lo lo yi
1: na se yo esun le ru awon esun bayi emi ri pe maduka okoye bi gba to ba je pe ko ti ri nkan ti o fi sari kogbon ni
0: ti o gbogbo nkan to wa le ko ti wa ri fi sari kogbon
1: e mo pe se igba ti se pe ohun o wo social media ohun o mo kan to nlo o no ti e ti mo ele to tun si wi pe to na ba fe je kiki are are because seri Nigeria are mo so pe boya won lo si ile ejo abi kini kan won wo pe ya iwo na obirin abi kini sugbon ibe yen loke
0: kan ti e to ma gbo bo
1: si koda koda ko je star man kan mo pe star man yen tiru kan bayi ba fi le jo to ba fi le yo jade
0: star man to ti je mo le adu
1: to dujo
0: mo igba yen mo so pe le adulawo ni
1: be ni won mo so pe ibo lo ti wa won mo fi owo si ju ele baba ye pe a se bi omo le adulawo si mo mo ilu kan bayi ilu kan bayi ele to so pe maduka okoye to ba mo pe ohun si ni nkan mi se to fe fi career ohun se ko yanju awo to wa la tori obirin to ba ti je mo oro gbeyawo abi o ti je mo divorce bayen awon to wa lapa be yen fi oju kekere wo
0: jelisi awesto fo se ati jade wa soro maduka okoye emi oni fe koya ko gbo ariwo tan pa
1: e
0: go tan fun nkan kekere ko ti se nkan kekere la le pa awon oro
1: nkan to lagbara ni to lagbara ti awon ibo e fe
0: awon iyawo re wa lohun kan fi ole wa tun wa ri wipe wa gbo ohun ni en to adanta mo da le ni je tubu legere ode ohun ni maduka okoye fa won ti ru oro be on to ba ye pe o toju omo nle lati bi osu melo ka won ori o ti san lo bi oko roba
1: to de gbe omo to jọ mo lotun lo si
0: o si ti di super to je wi pe awon nkan to ti en sele se awon nkan dada ti sele se lenujo meta nkan to le mu aye pada ba ka ri are dada formula 1 event on lo gbogbo awon fashion show patapata ni won pe si to lo maduka okoye ni
1: ba mo to ba le ti to fi gbo
0: e tete pe o ko lo satunse iyan sibe yen tori akubi mo fe le so pe se fe mo jere kari are ni
1: be ni be se mo jere be
0: lo pe eya kan so pe obirin ba ri pe kan tin du fe tarin wa re o ba gbo ona na mo so ru oro ba ti ko ba need obirin e je ku mo lo ti o ba de se nkankan mo ro pe obirin yen le dede wa ti lati wa paro papa julo en to bi mo fun to ba gbe ti obi mo fun yan po to sugbe to bi mo fun
1: to bi mo gaga fun
0: yaru da de
1: mo da to ti ja oya o mare
0: o da ko sa lo tun be yen se ni tori pa fe ko lo sai ko lo pepepe lodo ti a ka na so po mo nigeria lele o mo nigeria ni nigeria ni a tun fe mo iyan saburu e ja dagbo ko le pojo owo ta ba pada de ja won sin tesi waju lojo po facebook wa le wa lapa be splash 105.5 ibadan bakan na lori cash star 347 7004 star 1 #ekukale

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dí tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: My brother, are you saying Lafarge don't change name?
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
4: HBM Nigeria.
3: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond building.

0: fiesta.
1: Padà látọjú ọjà ìkànnì splash 105.5 FM ilé fún Bọ́lágun Fẹ́lẹ́lẹ̀ nílùbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí ẹlẹ́wọ̀ wà ń kànnì bàdàn rẹ̀ Facebook splash 105.5 Ìbàdàn bákan náà lójú òpó káàṣẹ̀ star 347-7004*#. A ṣe ìkòtò ìyẹn ní àìpẹ́. Ẹ jẹ́ wá lọ sí àwọn owó tó bọ́ tàbí tìbìtì owó tó jáde nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ìyẹn ní àná ìmọ̀pájọ FIFA wọn ti di odi mọ̀ bí $807 million ìyẹn bí £662 million òun náà ni owó eléyìí tí wọ́n ná ìyẹn nínú ìdíje ìṣẹ́wádẹ́ni tó gba ìdíje ìfẹ̀yẹ adúláwọ̀ gangan $51 million ìyẹn £38 million òun náà ló mú lọlé ẹni tó ṣe ipò kejì $34 million ló mú lọlé ẹni tó ṣe ipò kẹta $30 million ipò kẹrin $28 million àwọn tó wá jẹ́ quarter finalist láti ipò karùn-ún sí ipò kẹjọ $20 million ni round of 16 ipò kẹsàn sí ipò kẹrìndínlógún $16 million ipò kẹtàdínlógún sí ipò kejìlélọ́gbọ̀n 17th to 32nd position $12 million náà mú lọlé 33rd sí 48th position $10 million òun làwọn ni wọ́n mú lọlé ṣe wá rí $2.5 million ní àjọfífà fún orílẹ̀-èdè kọ̀ọ̀kan ìyẹn tí wọ́n fi gbáradì ìyẹn fún ìdíje náà bí àwọn owó mìíràn sí wọ́n pé láàrin gbogbo náà wọ́n máa pin ìkọ́ọ̀lì ní mọ́kàlùkù ṣe ru owó lọlé nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ní ẹbẹ́ orílẹ̀-èdè spain wọ́n ti balẹ̀ ìyẹn sí ìlú madrid tó yẹ̀yẹ́ wípé wọ́n lọ sí Zarzuela Palace ìyẹn ààfin wọn níbi tí ọba wọn Felipe ẹlẹ́ẹ̀kẹfà àti olórí rẹ̀ Letizia tí wọ́n wà tó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe trophy parade ìyẹn ní àná ní orílẹ̀-èdè náà ìyẹn fún nílùú madrid pẹ̀lú bá ti ṣe gba ìdíje ìfẹ̀yẹ àgbáyé lórí ìgbéléwọ̀n àjọ tó ń rí sí bọ́ọ̀lù lásìkò jákèjádò àgbáyé àjọ fifa ìyẹn fifa ranking ìgbéléwọ̀n eléyìí tí wọ́n gbé jáde orílẹ̀-èdè argentina ti wà lókè téńté tábìlì o àwọn ni world number one ní àkókò yìí wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ orílẹ̀-èdè argentina ìyẹn le albiceste wọn ti gbẹ yẹn ní ọwọ́ wọn wọ́n wà nípò kejì orílẹ̀-èdè france ipò kẹta làwọn wà england ipò kẹrin brazil ipò karùn-ún náà wà orílẹ̀-èdè morocco ti wà nípò kẹfà lẹ́yìn tí wọ́n já nídíje ìfẹ̀yẹ àgbáyé ní ìpele kẹta sí àṣàkàgbà quarter final ṣùgbọ́n orílẹ̀-èdè egypt àti nàìjíríà àwọn ti ṣe ìṣípòrọ̀pọ̀ ayé lórí nígbèléwọ̀n nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti já sípò ẹlẹ́ẹ̀kẹrin orílẹ̀-èdè morocco orílẹ̀-èdè egypt náà ti wà nípò kẹta lẹ́yìn tó túmọ̀ sí pé morocco ni number one ilẹ̀ adúláwọ̀ senegal number two orílẹ̀-èdè egypt ẹlẹ́kẹta nàìjíríà ẹlẹ́kẹrin ipò kẹrìndínlọ́gbọ̀n 26th position orílẹ̀-èdè nàìjíríà sì wà lóde àgbáyé ṣé orílẹ̀-èdè norway wọ́n wà lára àwọn biggest climbers àwọn tí wọ́n gun òkè dáadáa bí ààyè 12 òun náà ni wọ́n fò tí wọ́n bọ́ sí ipò 19 lẹ́yìn ìgbà táwọn náà wọ ìpele kẹta sí àṣekágbá nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè portugal orílẹ̀-èdè belgium àti netherlands àwọn yẹn náà ni wọ́n wà ní top 10 orílẹ̀-èdè germany ipò 12 italy ipò 15 òun náà ni àwọn wà bí ìyẹn bó ṣe jẹ́ ní orílẹ̀-èdè senegal tó wà nípò 12 ní adúláwọ̀ ipò 18 lọ́wà ìyẹn ní òde àgbáyé kamaru usman ó jà lọ́jọ́ sunday wọ́n tún ná o duplessis ó fi ìyàtọ̀ lówùra ó fi jẹ́ ìyẹn ní ufc oklahoma city ìyẹn lè tó wáyé ìyẹn ní òru ọjọ́ sunday òun náà ni wọ́n tún na kamaru usman o duplessis bá kọ́ duplessis yá sí lórí ni ó nà kamaru usman ni bóun ṣe wà òun ò tí ì ṣetán ilé tó wọn ò fi ẹ̀yìn sí ṣùgbọ́n ìwọ̀n òun ò rí pé òun já wálẹ̀ ń bẹ̀ kóun tún fi láìta díẹ̀ kó má jẹ́ parí òun yóò wù ú anthony joshua ló ti sọ fún tyson fury pé ṣáájú ìjọ òun kojú christian prenger ní ọjọ́ 29 oṣù tá a wà yìí first of all àti tyson fury ò lè wáyé ní ọjọ́ 25 oṣù keje ọdún tá a wà yẹn July 27 káwọn ti àkọ́kọ́ ṣe first ever face off náà káwọn fi mọ̀ pé ìjà ó máa ṣẹlẹ̀ káwọn kọ́kọ́ gbéná wojú ara wọn lionel messi òun náà ló sọ̀rọ̀ lẹ́yìn díje fẹ̀yà ìgbà olùkọ́ni wọn nti ìbéèrè tí mo béèrè ni pé kí ló ń polùkọ́ ni wọn lẹ́kùn press conference àwọn èèyàn sọ kò lè jẹ́rú jose mourinho kò lè jẹ́rú pep guardiola kò lè jẹ́rú kíní kan ló gbá ló wọ final back to back àbí náà ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn nǹkan kankan mọ sunkún òun sunkún bíi baby in press conference kí ló ń ló bá dìde fúyà ló bá lọ kò yé àgbàlagbà ìyẹn lè wà emotional bẹ́ẹ̀ ni èmi rò pé kì í sọ final yẹn lódú bóyá nǹkan mi ló ń dun scaloni o.
2: Mo bóyá bí àwọn agbábọ́ọ̀lù ẹ̀ ṣe ṣe bí pàfọ́mánsì wọn lòdù.
1: Ṣé mo kí ó ṣe tí mo sì fẹ́ yìí. Ẹ lọ bí agbọ́ọ̀lù ẹ gbà.
2: Mo kí ó fọ́ di 90 minutes kọ́ máa ní short of target. A máa wí pé báwo làwọn ṣe.
1: Tó wàá tẹ́kùn ni.
2: Bá a ṣe ń gbé nǹkan sára ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó ṣe dòun sí nìyẹn tó gbọ́ ó lóun ò lè sọ̀rọ̀ gan mọ́ lódìde kuro be lo ba lo lo sun ya o dun alaye ide bi
1: Lionel Messi ohun na ni o ti je odi mimo pe ohun na ti soro leyin ti fe pa ko lede France o lede Spain jere o ki won ku ori ro la mo pain yi ah o deep gan kini o dun ohun gan bi pa won gba o se wo wu aro ohun wu ni o wo la ro sey fun yin te mo so pe Messi wa ambitious o re o ko si agba bolu se wa bi pe o ma ye simple ko lewu ko se kankan 25000 ko si agba bolu te wa ambitious laye ko se en ti o ko ma so pe nkan yi emi na fe gba bo te je po to ti gba kan o se ti ndun pe eyi to hun tu fe gba ohun ori gba community shield ninu league ile gese ba gba FA cup ateni ba gba league ohun ni won jo mo lanfani lati gba community shield yen ni ile gese o le de iko gba bolu man city ati arsenal ni won si jogba won ti kede adari ayo ti o dari e sam barot o na ni dari ifigagbaga na iyen ni principality stadium ni cardiff o na ni yo ti waye ni ojo 16 osu kejo odun ta wa yi iyen sunday august 16 o na ni community shield ohun lo ma lanfani iyen lati waye ko dun lawon olulufe argentina kan won sa won ko da do fifa ni awon o se wadi lori awon jami to pada sele paradise fun gavi ati ati erigase an gbadu ni mara awon ton subulu le mo mi saye awon sajo ramos gogo ajo ma jere card ni lori fowo ba mi kin lo o se ajo fifa ti ni ise iwadi yo waye leyin fi kabakan tori pe kilo faja to wa di ru to ba di ogun pa he
0: seri lapodo temi emi ri pe ta ba wo gavi ati arakunrin ti won jo un paradise tan jo un fa wa laye emi ri pe loto in ti arakunrin se o ku de kalto sugbon nkan kan na lo ma jade ko to ri pe yen yen na ma ri ati ba yen o le je pe o soro ku ba kun gbe si boyo pe won lo ma fifa be a o le pe won be
2: omo fifa ni si mo n du
0: o le be ni o le pe pe omo fifa se bi won rayin lowo won se ari e se wa de bi te de te wa jai o awon kan ba yen na o ma n wa la e mo pe time to ye pe won tun ti wa sese na won tan oni wu kan ba yi tun wa se
2: ni
0: o ah eyan ti eyin we ti e se bola ra fese gba gan te kan ba so oro ko ba ku pe si yan gan e mo bi yan na bi inu yan se ma ru yan wa pe inu won se ma bi yan ti ba se to le control ara e ele to tun mo si wi
1: se aju kan e lo aku ojumo o
3: e
1: ka ro se ta ka se laaro ibani
3: ha
1: se ta ka se laaro yi
3: be ni mo
1: oruko yin ati bi ti mo tin pe yin o da e ti je 25000 lodo ka se laaro ya on customer care wo pe yin lati bere account details yin e se ngan 25k o na le je o da kala awon agbabolu ile ti ajo fifa ti won se wadi lori o lati nawe polina Leandro Paredes ni Thiago Almada to fi mo amugbalegbe oluko ni won Roberto Ayala gbogbo won pata ni won se wadi won pe won da wa lale leyin figagbaga ko si emi o ro pe oro ti mo ba so ko mi o fe ro pe oro kankan le wa to fe
0: e mo pe iru ta iru akoko yen te ba wo ile da Argentina gan ko to di pe figagbaga pari gan ni mo ti wa aggressive tan ti bere si ni ja ja lori papa gan to je pe everybody kan fa won laso ni ele to fi pe iru awon yen ba yen ko da ke so kekere si
2: yo di ja
0: o le fun yan so
2: o le fun yan na anyway on ni orile de ikli won seju si Pep Guardiola a so re lori e lo o wu ni ka jena pele nu fona fun yan stop ko ni be lori to da won si laaro toni e je adarapo ma won akegbe wa iyan ni Trenchard Hall e a se obi outside book as be pa tin gba lori radio na le tun mo ri wa iyan ni Trenchard Hall e ri wa wo awa na si lo darapo mo won iyan ni be lati sami ayeye odun kokondilogun ikan ni omo luwa bi di integrity station splash 105.5 Aderonke Adesola ruko temi lori sports mo tin ga lo tori mi o fo e ma kana mi ni gbo ko yin happy birthday Splash FM. I'll be happy.

0: tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
1: Tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi ló

0: Ngbogbo ti gbowo lori bayi. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira. Kò ká nǹkan kan láti ra mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
2: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ̀. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
3: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Indomie wrappers on your table.
4: I'm collecting my Indomie moments wrappers. I want to win something big.
3: Something big, just like that.
4: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
3: I'm going no more. I want to start collecting my own Indomie moments wrappers.
5: That's right. Don't miss out on my Indomie moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
6: Tunde ore mi.
7: So
6: pe special.
7: Special.
6: Lekan si.
7: Special. Deri to yani le.
8: Special.
7: To bi okan.
8: Special.
9: Ate latme special to ti de o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rì àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134773145 lẹ́ẹ̀kan sí 08134773145 máa bọ̀ fún ìyípadà ọ̀tún.

0: teens and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Two years ago, the biggest radio raffle hit Uyawe's world.

0: gbà. Àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Sade, kí ló dé sí lálẹ́ ọ̀nìyàn domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò indomie jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú nylon indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie sèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
7: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
6: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
7: O lè fẹ́ ni kò yàwó ẹ lẹ́nu.
6: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.
8: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across 3 Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.

0: Splash FM 105.5.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Ite meji omi orombo lemon sibi eduko ati iyo.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dá.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣírí èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

nígbà tí ó wí báyìí, ó wọ yàrá kan lọ. Nígbà tí ó sì pẹ́ díẹ̀, a rí ogunlọ́gọ̀ àwọn ẹyẹ. Wọ́n ti yàrá náà jáde, wọ́n sì bà sí ẹ̀gbẹ́ ògiri káàkiri. Kiri ibi tí a dúró sí, wọ́n kọjú sí wa, wọ́n ń wò wá. Nígbà tí ó pẹ́ díẹ̀, àwọn ẹyẹ náà dìde, wọ́n tún wọ yàrá tí wọ́n ti jáde. Ó pẹ́ díẹ̀ lẹ́yìn èyí ni ọmọbìnrin náà jáde sí wa, tí ó ní kí a tẹ̀lé òun. A sì tẹ̀lé, a wọlé. Nígbà tí a dé ọ̀hún, a rí i pé ibẹ̀ tóbi púpọ̀, a sì bá ìtàn foríti lórí àga ní ibìkan báyìí tí ó ga díẹ̀ lápá òkè. Ìtàn foríti jẹ́ ẹ̀dá tí ó banilẹ́rù púpọ̀, orí ènìyàn ní orí rẹ̀, bẹ́ẹ̀ sì ni ẹ̀gbẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ti màlúù ni. Orí rẹ̀ pá láàrín, àwọn irun díẹ̀ tí ó sì hù sí ìsàlẹ̀ orí náà ti di funfun. Nígbà tí ó rí wa, ó rẹ́rìn-ín. Ó ní kí a máa bọ̀ lọ́dọ̀ òun. Ìgbà tí a sì dé ibi tí ó jókòó sí, ó ní kí wọ́n gbé àga fún wa kí a jókòó sí iwájú òun. Lẹ́yìn tí a jókòó tán, ó bẹ̀rẹ̀ sí kí wa.

bọ̀ ẹ kú ìrìn ẹ kú làálà gbogbo ẹ kú wàhálà ẹ kú ewu ojú ọ̀nà ẹ kò rí wàhálà ní òkè ìlà kìlò bí. Jẹ́ ẹ̀kọ́ ọgbọ́n díẹ̀ ní ìlú àwọn ọkùnrin ẹ kò ṣe àkíyèsí ní ìlú àwọn obìnrin bí. Báwo ni ẹ ti ṣe kọjá ọ̀nà òde ọ̀run? Ǹjẹ́ orin ibẹ̀ kò fàyín mọ́ra? Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú ìrìn kiri òde ayé ẹ kú ìnira ibẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ òdúdúwà ẹ̀yin ìran ọ̀kànbí ẹ̀yin tí ó ti apá ìlà oòrùn wá. Èmi ni ìtàn foríti ẹni tí ń gbé inú ihò ilẹ̀ ọjọ́ pẹ́ tí mo ti dé inú ayé kí òdúdúwà tó kú ẹ̀yin ọmọ Yorùbá dé ibi tí ẹ wà yìí. Èmi ti ń bẹ ọgbọ́n tí Olódùmarè fún mi pọ̀ ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni mo ti ń lọ sí òde ọ̀run láti júbà Ọlọ́run ọba. Kò sí nǹkan tí ẹnìkan wá nínú ayé tí kò lè rí bí ó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba. Kí ẹ tó kúrò lọ́dọ̀ ọba yín ni mo ti rí yín bí ẹ ti ń bọ̀ ni mo sì ti mọ̀ pé ẹ ń bọ̀. Ohun tí ẹ ń bá bọ̀ kò sì ṣe ìpamọ́ fún mi. N ó yanjú gbogbo rẹ̀ fún yín kí ẹ tó lọ. Mo fẹ́ kí ẹ lọ jẹun nísinsìnyí nítorí ebi kì í wọ inú kí àrùn mìíràn wọ ibẹ̀. Ẹ tẹ̀lé ọmọ mi nísinsìnyí.

nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀. Ọmọbìnrin tí ó mú wa dé ibẹ̀ ní kí a tẹ̀lé òun, a sì tẹ̀lé e. Ó mú wa lọ sí yàrá kan ní apá òkè ilé náà. Nígbà tí a sì dé ibẹ̀, ó gbé ẹ̀kan pẹ̀lú ọbẹ̀ ẹran fún wa, a sì jẹ. Ọbẹ̀ náà dára, ó sì yani lẹ́nu pé wọ́n lè sin ọbẹ̀ tí ó dára bẹ́ẹ̀ níbẹ̀. Ibi tí a ti ń jẹun, ọmọbìnrin náà kò sọ̀rọ̀ líle bí ó ti ṣe ní ṣáájú mọ́. Kàkà bẹ́ẹ̀, ire ló ń bá wa ṣe tí ó ń bèèrè onírúurú nǹkan lọ́wọ́ wa. Ó béèrè bí ìlú wa ti rí, bí àlàáfíà ti wà níbẹ̀ tó, àti bí ó ti jìnà tó sí ibùgbé àwọn. Gbogbo ìwọ̀nyí ni a sì sọ fún un. Nígbà tí a jẹun tán, a padà sí ọ̀dọ̀ ìtánforítì. Ó sì dìde, ó ní kí a tẹ̀lé òun, kí òun mú wa yí ilé òun po. Ní yàrá tí ó kọ́ mú wa dé, a bá ejò ńlá kan tí ó ní orí ènìyàn, tí ó sì sọ̀rọ̀ sí ìtánforítì. Nígbà tí wọ́n kí ara wọn tán, ìtánforítì fi wá hàn gẹ́gẹ́ bí àlejò. Nígbà tí ó sì béèrè bí iwin ni wá tàbí ènìyàn, tí a wí pé ènìyàn ni wá, ó pòṣé.

0: oni ki ton fori ti ma mu wa lo nitori ninu gbogbo e daala yi ko si eni ti o korira ijo bi eni o awa na ba kuro nibe ton fori ti si mu wa lo nigba ti o se o mu wa wo yara miro ide ni won si fi se oso si yara na lati oke de ile ari oniruuru ere ide ti won se ni oniruuru eranko ni yara yi ton fori ti wi fun wa pe a ko gbodo fi owo kan yi kan yi ninu won nitori bi owo wa ba kan kan a o yi pada a o di eranko ti owo wa kan bi o ti wi beyi fun wa tan oun naa fi owo kan ere agbonrin kan were bi o si ti se bee ni o yi pada ti o di agbonrin ti ohun ti wo lori sarasara igba ti o se agbonrin yi wo iyara kan ti o wa ni egbe eleyi ni igba ti a si tun maa ri itan foriti ni o tun jade abeere nkan ti iyara ere naa wa fun o si wi fun wa pe o wa fun awon ti o n gbe ile ohun bi won ba fe jade ni awo eranko won le wa si ibe ki won yi ara won pada ki won jade lo nipa bee enikan le yi pada si kini mu ki o lo pa eran wa fun awon leyin naa a jade ni iyara yii a tun wo omiran lo eyi ti a de yi je digi lati oke de ile ko itan fori ti si mu wa lo si apa kan nibe o ni ki a bere ki a wo digi naa nigba ti a wo a ri nkan kan ribiti ti o tobi gidigidi a ko le ri ara re tan nitori o ti tobi ju a ri ẹwọn nla kan ti o so nkan naa ro soke a si ri ẹnikan ti o wa loke patapata ti o n bu epo si ẹwọn naa nigba ti a wo tan o bi wa bi a ba mo nkan ti a ri a si wi fun pe a ko mọ o dahun o ni
1: ẹlẹ́dà sọ̀rọ̀ sí agbede méjì ni ẹni tí ẹ rí tí ó ń bu epo sí ẹ̀wọ̀n ní jẹ́ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ olódùmarè tí ó ń tọ́jú ayé ó ń bu epo sí ẹ̀wọ̀n náà kí ayé má bàa jálulẹ̀ kí ó má bàa fọ́ ojú lásán kò lè rí ẹ̀wọ̀n tí ẹ̀yìn rí yìí dígí yìí náà ló lè rí
0: nígbà tí a tún wò ó títí a jáde kúrò ní yàrá náà ó sì mú a bọ́ sí àgbàlá rẹ̀ níbi tí a ti rí onírúurú igi kékeré gbogbo tí ewé wọn tutù tí ó dúdú mirinmirin tí wọ́n ní ìtànà tí ó lẹ́wà púpọ̀ tí ó sì jẹ́ onírúurú àti oríṣiríṣi àwọ̀ nígbà tí a dé ibẹ̀ ó ní kí a dúró ó sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó ní.
1: àwọn ewéko tí ẹ rí wọ̀nyí wà bí àpẹẹrẹ àti máa rán mi létí bí ẹlẹ́dàá ti ṣe nǹkan inú ayé wípé ayé kò dọ́gba ẹ wo igi tí ó lẹ́wà nínú gbogbo wọn jùlọ yìí ewé rẹ̀ má jèlé ni bí ẹranko jẹ́ kíkú ni yóò kú bí ènìyàn jẹ́ kíkú ni yóò kú èyí èkejì tí ó dúró tì yí tí kò ní ìtànà rárá tí ó sì ní ẹ̀gún lára ewé dáradára ni kò sí àìsàn tí kò léwu ní òde ayé yìí ó léwu ẹ̀tẹ̀ ó léwu ṣọpọnà ó léwu wárápá ó sì léwu sobíyà

Emi ni mo mu lati odi orun wa ti mo wa gbin si agbala mi. Mo bele da mi lopolopo ki o to je ki mu wa. Ekan soso ni oso lati igba ti o ti de yin. Mo si ka eso na je nipa be mo di eni aiku nitori eni ti o ba ti je ohun kan ti o ku fun lati se ni pe ki o lo si ile eni ti a n pe ni ogodogo ki o gbe ewu aiku wo nitori ibe ni oniruuru eda ti o ba sese ti orun wa ti ma n wo ewu won nitori opolopo ewu ni nbe ninu ile ogodogo ti iku nbe ti aiku si nbe. Ẹyin ọmọ ènìyàn, bákan náà ni ẹ jẹ́ onírúurú ní òde ayé. Ẹlẹ́dàá kò pín ẹ̀bùn tí ó fún olúkúlùkù dọ́gba. Ẹlòmíràn wà ó ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. Bí ó bá sọ̀rọ̀ bí ẹni pé kí wọ́n máa pín ẹnu rẹ̀ lani. Ẹlòmíràn wà tí kò lè sọ̀rọ̀ púpọ̀ ṣùgbọ́n tí ó lè ronú ju ẹlòmíràn lọ. Ẹlòmíràn jẹ́ arẹwà tí ó ń wu gbogbo ẹ̀dá alààyè. Òmíràn jẹ́ òbúrẹ́wà tí kò fa ẹnikẹ́ni mọ́ra. Ẹlòmíràn ga fíofío. Òmíràn kúrú ó dàbí kùkùté. Òmíràn sì mọ ní ìwọ̀ntúnwọ̀nsì. Bí ó ti wu ẹlẹ́dàá ni ó pín ẹ̀bùn rẹ̀ láàrin àwọn.

Nígbà tí ọkùnrin náà parí ọ̀rọ̀ rẹ̀ tán, ó wí fún wa kí a wọlé kí òun mú wa wọ yàrá tí a ó máa gbé títí a ó fi lọ. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni yàrá tí ó fi fún èmi àti èrò ọkàn. Yàrá àti èrò ọkàn kọjú sí tèmi. Nínú yàrá mi, mo rí àga méjì tí wọ́n fi fàdákà ṣe. Mo sì rí ìbùsùn góòlù kan tí wọ́n gbé tìmùtìmù tí tóbi lé lórí. Mo rí àwọn ẹyẹ méje tí ó lẹ́wà tó bẹ́ẹ̀ tí n kò rí ẹyẹ tí ó dára tó bẹ́ẹ̀ rí. Bí mo ti wọlé tí mo jókòó, ṣe ni àwọn ẹyẹ náà bẹ̀rẹ̀ orin. Ohun wọn sì dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé n kò mọ ìgbà tí mo fi ẹ̀yìn lé ilẹ̀ tí mo sùn lọ. Ilẹ̀ sì ń

ènìyàn ṣùgbọ́n ẹsẹ̀ màálùú ní ẹsẹ̀ wọn nígbà tí ó pẹ́ díẹ̀ tí wọ́n ti ń yí mi po wọ́n bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ lé mi lórí.

0: oorun mọ́, n kò rí fìlà rẹ̀, bẹ́ẹ̀ ni n kò rí ṣòkòtò pẹ̀lú. Mo yọjú sí òde, mo sì rí i pé ilẹ̀ ń mọ́ lọ. Mo dìde, mo lọ bá èrò ọkàn ní yàrá rẹ̀, a sì jọ pa èrò bí a ó ti ṣe lọ sọ fún ìtánforítì nígbà tí ilẹ̀ bá mọ́. Nígbà tí ilẹ̀ mọ́, a lọ sọ fún un, ṣùgbọ́n èsì tí ó fún wa nìyí, ó ní.
1: Àwọn tí ẹ rí wọn ni.

ṣùgbọ́n nígbà tí ó di alẹ́ wọ́n gbé oúnjẹ tí ó dára fún wa. Ìyan ni wọ́n gún pẹ̀lú ọbẹ̀ ata tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹran. Ṣùgbọ́n bí a tún ti jẹun nínú yàrá wa tán, ni mo tún rí àwọn ẹyẹ méje tí ó fò wá sí yàrá mi. Bí wọ́n ti dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí kọrin. Bí wọ́n ti ń kọrin, ni oorun tún kùn mí. Mo sì ṣe bẹ́ẹ̀, mo sùn lọ.

ti o di oru ti mo ji mo ba opolopo atupa kekeke ni yara mi ṣugbọn ko ri enikan bi mo ti dide ni mo ri owo kan ti o ko owo mi mejeji si eyin ti o fun ni okun dan dan ye iwo talu owo mi bẹ́ẹ̀ ni n kò rí ẹni tí ó ní ọwọ́ náà ìgbà tí ó ṣe mí bẹ́ẹ̀ tán ó fa okùn ọwọ́ mi ó ń fà mí kiri yàrá náà nígbà tí ó tún ṣe mo rí i ó tú okùn ọwọ́ mi mo sì rí ọwọ́ kan tí ó gbé ẹsẹ̀ mi mo rí ìkejì ó gbé mi lórí wọ́n sì sọ mí sí apá kan yàrá mi ìgbà tí mo sì máa dé ibẹ̀ ọwọ́ mìíràn ni mo bọ́ sí n kò kúkú mọ ẹni tí ó gbé mi bẹ́ẹ̀ ni wọ́n sì ń jù mí sí ara wọn nígbà tí ó ṣe mò ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní yàrá mi mo sì rí ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tí ó gbé mi tí ó da orí mi kọ odò tí ó kó mi lẹ́sẹ̀ sókè bí mo sì ti ń wo òkè mo rí ọwọ́ náà ó tún gbé èrò ọkàn wá ó fi ẹsẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ mi tí mo kọ sí òkè orí òun sì ń kan òkè àjà mo gbìyànjú kí n kígbe ṣùgbọ́n ahọ́n mi kò lè yí padà wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe nǹkan gbogbo sí wa báyìí lóru yìí títí.

0: àkùkọ́ ti kọtán. A bá ara wa lórí ìbùsùn wa. Nígbà tí ilé mọ́, a lọ sí ọ̀dọ̀ ìtọ́foríti. A tún sọ fún un ohun gbogbo tí ojú wa rí lóru. Inú òun pàápàá kò dùn sí. Ó dáhùn, ó ní.
1: Ẹ má ṣe bínú, ẹ̀yin ọmọ ènìyàn. Onírúurú àwọn ẹ̀dá ló forí tì mí. Ẹ̀dá líle, ẹ̀dá ìkà, ẹ̀dá burúkú gbogbo. Ṣùgbọ́n bákan náà ni èyí tí ó níláárí wà ní ilé. Ẹ má ṣe bínú ohun tí wọ́n ṣe, wọ́n kìlọ̀ fún wọn.

0: gbogbo ti gbówó lórí báyìí. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30. Ta ayò kan, gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
0: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta?
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: àkóónú ètò yìí.
1: Tó ẹja fẹ́ omi títí ló bá kókó finú bó ṣẹlẹ̀.
2: Ibẹ̀ ló bá lára mu.
1: Ògòǹgò ṣọ̀rẹ́ àkìtàn títí ló bá kókó bora rẹ̀ mọ́nú àkìtàn.
2: Ń ti wùkẹ̀wùkẹ̀ ń bẹ̀.
1: Àbí bẹ́ẹ̀ kọ́. Ìfẹ́ lewúrẹ́ ni tó fi bá ọkọ rẹ̀ hurun gbọ́n.
2: Ìfẹ́ pọ̀.
1: Ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa.
2: Ìfẹ́ náà ló gbóyún gbogbo.
1: Ló ti da púpọ̀ jù.
2: Ṣé
1: mọ̀ pé ta bá ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi àpẹẹrẹ ìfẹ́ tí ń bẹ láwùjọ wa káàkiri orílẹ̀-èdè gbogbo àgbáyé, a rí wípé gbogbo nǹkan tí Ọlọ́run tó jẹ́ ìṣẹ̀dá ọwọ́ Ọlọ́run ló máa ń fìfẹ́ hàn.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kì í ṣe ọmọ ènìyàn tá a bí nínú obìnrin nìkan. Àwọn ẹranko gan wọ́n máa ń fìfẹ́ hàn sí ara wọn. Àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìpele àkọ́kọ́ ti alẹ́ yìí ó wà lára kò mú òkun ètò wa gbo ọ̀fẹ́ special. Òun la pè ní ajá bí ènìyàn, ènìyàn bí ajá. Ẹ jẹ́ kí Bàbá Ìbàdàn Adémọ́lá Ọlágbẹ́njọ́ kọ́kọ́kọ́ mú abala àkọ́kọ́. Kí ni ìtumọ̀ ajá bí ènìyàn? Kí Abiola Adékànbí kó máa wá sọ̀rọ̀ nípa ènìyàn bí ajá. Bàbá Ìbàdàn bọ́ọ̀ ló ṣe yé ajá bí ènìyàn, ènìyàn bí ajá.
2: Tí a bá ní ajá bí ènìyàn, bóyá ajá tó yẹ pé ìṣe rẹ̀ gan ti jọ ìṣe èèyàn. Tó yẹ ìṣe rẹ̀ náà tó yẹ pé ó ti mọ ti fún tó
1: lórí. Ènìyàn bí ajá ń kọ́.
2: Ẹjọ́ yẹ pé bó nǹkan bá hùwà àgbáyà á ti máa wò pé sájálé lè ní àbí irú ẹranko wo lè ní. Bẹ́ẹ̀ ni tọ́kàṣẹ̀pọ̀ kàdáwó èèyàn bóra ni.
1: Abájọ ajá pé ajá ń gbà mí gan a máa tẹ nọ́mbà orí fóònù. Ajá bí ènìyàn, ènìyàn bí ajá. Tàbá wa fẹ́ sun lásùnkì. Kí ni a fẹ́ mú jáde ń bẹ̀ yẹn? Ajá bí ènìyàn, ènìyàn bí ajá.
2: A fẹ́ gbé wọnú ara wọn pé ẹranko ṣe èèyàn náà.
1: Kémi tó dá sí Abiola Adékànbí, ajá bí ènìyàn, ènìyàn bí ajá. Ó níbi tá à ń lọ o. Yes.
3: Gẹ́gẹ́ bí Bàbá Ìbàdàn ṣe sọ pé ènìyàn máa ṣe iṣẹ́ ajá. Ìgbà mí náà kẹ̀dẹ̀ ni ajá náà máa wà bí ènìyàn.
1: Ohun rẹ ò jáde dáadáa. Kí ló dé tó lè kọjú sí i?
3: Bí Bàbá Ìbàdàn ṣe sọ, tọ́ni ajá bí ènìyàn. Ìgbà mí kẹ̀dẹ̀ ni ènìyàn máa ń ṣe bí ajá. Ajá náà dẹ̀ tún máa ń ṣe bí
1: ènìyàn. Ọ̀dà. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò ìyàgbò ọ̀fẹ́ special, ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nìbàdàn. Bóyá kí àlàyé yìí kó lè yé eyín dáadáa nígbà tá a bá sọ pé ajá bí ènìyàn. Ẹja kọ́kọ́ múta kọ́kọ́ yẹn ná pé tá a bá ṣe ìfarabalẹ̀ wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pa àǹkúrò pẹ̀lẹ́. Téèyàn bá farabalẹ̀ wọ́n ní ojú tó bá farabalẹ̀ ní máa rí mú. Èèyàn á rí oríṣiríṣi ọ̀nà tí ajá fi máa ń ṣe bí ènìyàn. Tàbí ká sọ pé oríṣiríṣi ọ̀nà tí ajá tó máa ń hùwà bí ènìyàn. Ìdàkejì rẹ̀ ni pé ènìyàn nígbà míì a máa ṣe bí ajá. Ó lè jẹ́ pé nígbà tí ìbínú bá dé tàbí tó bá dàbí ẹni wípé irú ènìyàn bẹ́ẹ̀ kò ní sùúrù tó ènìyàn ó lè máa ṣe bí ajá. Ṣùgbọ́n ohun tá a fẹ́ mú jáde ní ìpele àkọ́kọ́ lórí ètò agbo ọ̀fẹ́ special Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tẹ ti ń gbọ́ wa ó máa hàn sí yín láìpẹ́ yìí. Ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ leléyìí o, tọkọ tìyàwó nínú mọ̀lẹ́bí aláyọ̀ wọn ni ajá kan. Ṣẹ́mọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nǹkan tá à ń bá bọ̀ léní tèrè èjì tèrè tọ́jà àfikún bí ọmọ ènìyàn ṣe ní orúkọ Yorùbá ní orúkọ ẹni ní ìjánu ẹni. Bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ní ajá bá ti ń sọ̀rọ̀ lórí rédíò tí gbogbo aráàlú ń tẹ̀lé yìí kò sẹ́ni tí ó mọ̀ pé ajá gan olórúkọ. Àbájá olórúkọ ni ọ̀rọ̀ ajá là ń sọ. Ìdílé tí eléyìí ti ń wáyé alàgbà Peter lónìí létà wí yìí o wa ni ajaka o olajaka lagba peter olajaka eni kilo sele alolajaka
2: fun re lo yan na ne.

0: right now the music of Emperor Pick Peter. This is Agbo Ife
1: Special.
0: Gẹ́gẹ́ bí eléyìí tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan torí àkókò ti ń lọ díẹ̀ díẹ̀, mo sì mọ̀ pé bàbá ọlọ́wọ́ ajé ń bẹ lódì kejì lọ́hùn-ún, Bọ̀sún Aláyànde ọlọ́wọ́ ọ̀dán studio manager Magic Finger, òun wo aago pẹ̀lú ìpolówó ni, torí ibi tí àṣírí ẹwà wà náà ló ń jẹ́ ìpele ti ìpolówó tí à ń sọ yìí. À ń sọ̀rọ̀ nípa ajá bí ènìyàn,
2: ènìyàn bí ajá.
0: Tọkọtìyàwó nú ẹbí aláyọ̀ kan nínú ilé tí wọ́n ń gbé, ẹ má bímí pé ṣé ilé tí wọ́n kọ́ ni àbí wọ́n yálé gbé,
1: àbí ọdẹ tí wọ́n sá wà
0: ní. Ẹni tí ìgbéga ò ní dé bá, ẹ̀yin ẹ̀mí ẹ fi mí lọ́rùn sílẹ̀ díẹ̀. Nínú ilé tí mo ti ń sọ̀rọ̀ yìí, kí ọdún yìí tó parí mi mọ́ bọ́lọ́ ṣe máa ṣe fún yín, ẹ máa kó lọ sí sáìtì yín níbi tí ẹ ti kọ́lé yín. Olùrànlọ́wọ́ olóore tí máa gbé èèyàn débi ìpele ìtẹ̀síwájú táwọn eléléèbó ń pè ní Destiny Helpers, ẹ máa pàdé ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ọdún 2026 tí a wà yìí, ò tún sanwó ilé fẹ́ni kankan mọ́.
1: Tó
0: bá tọ́jú imọ́ọ̀nì rẹ,
1: ẹ̀mí ìgbàgbọ́
0: rẹ dáadáa, bá mi ṣàmí dáadáa.
1: Tọkọtìyàwó
0: nú ẹbí aláyọ̀ tá a wí yìí, wọ́n wá ń sin ajá kan. Ṣẹ̀rí téèyàn bá wo ìṣẹ̀dá ajá àti ìhùwàsí ajá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a rí pé ìwà tó máa ń jẹyọ nínú ìgbésí ayé ọmọ ènìyàn, ó máa hàn lára ajá náà. Ní òde kejì, ìwà tí ajá máa ń hù lóríṣiríṣi ọ̀nà nígbà míì tí ó bá wà láàrin àwọn ènìyàn, ó máa ń jọ ti ènìyàn gangan nígbà míì. Tó wá ṣẹlẹ̀ lélẹ́yìí o, ńṣe ni ajá tá a wí yìí, ó máa ń ṣe bí ènìyàn gẹ́lẹ́, débi pé tọkọtìyàwó tí wọ́n bímọ náà tí kò pẹ́, ó ti ń lọ bí oṣù méjì. Àsìkò yẹn gan ni ọmọ ọ̀dọ̀ obìnrin tó ń bá wọn tọ́jú ilé, tó ń bá wọn gbanú ilé gbàtà gbá gbogbo àyíká inú ilé tó mọ́ tónítóní. Ṣàdédé ló sọ fún bàbá màmá Mr. Mrs. wípé ara màmá àwọn ò yá nílùú abínibí àwọn, wọ́n sì ti ní kóun máa bọ̀ nílé. Ẹni tó wá jẹ́ ìyàwó alàgbà tí mo dákọ lẹ́ẹ̀kan, ó wá ní bó ló ṣe máa ṣe bẹ́yẹn, ó sọ fún wa ti tẹ́lẹ̀.
1: Ọba àwọn ẹlẹ́jà fún.
0: Ká ló sọ fún wa ni, àwa náà ó ti ṣètò ọmọbìnrin mìíràn tí ó máa bá wa tọ́jú ilé. Ó sì mọ̀ wípé lásìkò tí ọmọ tuntun jòjòló àlejò ayé tó wà pẹ̀lú wa nísìnyí, ó nílò àmójútó. Ó ṣàgbé bàbá màmá nínú ìdílé aláyọ̀, ó gbé wọn kalẹ̀. Ó ní òun kàn fẹ́ yọjú sí màmá òun ni, òun ò ní pẹ́ kò ní pẹ́ kò ní jìnà mọ́ tóun ó fi padà. Àlẹ́alíkù tó ní ṣọ́ọ̀bù, tó bá jẹ́ pé iṣẹ́ tìjọba ni, ṣé mọ̀ pé wọ́n ó fún lásìkò tí ó fi ráàyè tọ́jú ọmọ rẹ̀ díẹ̀ náà, kó tó di pé yọ wọ́n ní maternity leave
1: pàbí. Lórí ewé fọ́tọ̀jú ọmọ.
0: Ọmọ yìí ṣá lọ, wọ́n wá ń wá ọmọ ọ̀dọ̀ obìnrin mìíràn, pàápàá jùlọ torí ọmọ kókó àlejò ayé.
1: Láti lè ṣàmójútó ẹ̀.
0: Gẹ́gẹ́ bí ẹlẹ́mìí ṣe ń tọ́ka mi sínú òdílé kan pé kò pẹ́ lónìí ni wọ́n bí ọmọ tuntun. Ọmọ tuntun àlejò ayé, káàbọ̀ wá sáyé o. Òun gan le the special child.
1: Ọmọ ológun, ọmọ olóríire.
0: Ọmọ olóríire.
1: Ó ń ké ìwọ̀n ìnú ilé tá à ń wò.
0: Àbẹ́ ìwárí ire akárí gbogbo wa o.
1: Bẹ́ẹ̀ ni ó rí.
0: Ẹ ṣàmì dáadáa.
1: Àmì níbejì níbejì níbẹ̀ta níbẹ̀ta.
0: Ọlọ́run ó wọ ọmọ fún gbogbo wa o. Eléyìí tí mo wá ń bá bọ̀ nítorí àkókò, nígbà tí ọmọ ọ̀dọ̀ obìnrin yìí tí ó wá kúrò nínú ilé tọkọtìyàwó, ó dun baálé ilé gan wípé ọmọ yìí ò sì sọ nǹkan kan fún wa o.
1: Lásìkò tó bọ́ sí yìí.
0: Láti ìgbà náà lọ ní ọmọ ọ̀dọ̀ obìnrin yìí ló ti kúrò ńbẹ̀. Síbẹ̀ náà, tọkọtìyàwó wọ́n ń fojú sọ́nà fún ọmọ ọ̀dọ̀ obìnrin mìíràn tí yóò tẹ́wọ́ gba ojúṣe tí ọmọ obìnrin àkọ́kọ́ máa ń ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Nígbà tó yá, ọmọ ọ̀dọ̀ obìnrin tó kúrò ní ibi tó ń gbé tẹ́lẹ̀, ó ti wà lọ́dọ̀ màmá rẹ̀. Yorùbá wọ́n máa ń sọ pé àti jẹ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀
1: ní ohun tí ọ̀gbẹ́ni kọjá.
0: baba ti se daddy inu ile yi ati mama inu ile on ba pinu lati fa akoso itoju omode yi le aja lowo ibi ti oro ta so lekan ti fe je ni le yi
1: aja bi eniyan
0: aja bi eniyan
1: bi aja
0: eniyan bi se ri awon aja ta ba wo nipa ti emi won ma nje olooto ati olododo si eni ti o ba nsi won
1: o ba rin yan won gbe aga bi olowo ti ma tin ri toju daada
0: nigba ta ba si fonu le e ri nkan ta won yan ma so nipa aja bi eniyan eniyan bi aja papa julo awon to je ode enu gbo ton mo ise si aja
1: awon
0: to je agbeku abalaba
1: ti an ma wulo re
0: ton mo ru ihuwa si aja ati bi eni to laja se ma nbaja soro ti o si ma ye eni to laja mewa o nsele ni duniyan eyin eyan wa leyin eleyi n to wa sele ni wipe ko asi ogbon ti won le da baba nu ile ibi to hun ti e tin sise o jina sibi ti ile won wa abi o wa ri nkan eyin eyan wa nigba to wa bu se gada to bu se gede ti ko wa si nkan ton ma se mo boya kin tete so fun wa wi pe aja ti won ni inu idile alayo yi oun na ma nse bi eniyan gege ba se so lekan wi pe aja bi eniyan
1: eniyan bi aja
0: de bi pe won ti wa mowo aja yen won mowo e dada ti aja ba duro soju kan ko ni kuro nibe titi ti baba mama toko ti yawo ti won fi ti ibi ti won ba lo de sugbon lojo buruku isugbo mi mo na to sele lojo ta wi e ma gbagbe pe mo ni omo odo obirin to ntoju ile
1: o nti lo rin ajo
0: ehe o ti lo ri mama e ti won lo nsojojo jari eni keni to n gbo wa lori radio splash 105.5 fm ile fufu bala ofelele ni badan lorilede nigeria to dabi eni pe ara yin se bakan bakan owo olorun owo olorun o ma kan yin ara yin de ma ya o
1: ami o oro jade iwo
0: so pe o ma je ti yin pelu ogo olorun
1: oro jade
0: ase e te wa ni ile wo san lowo lowo owo olorun ma kan eyin na
1: ami
0: e si kuro ni be yen e pada sile inu yin adun ara yin aya ayo yin akun be lo se ma ri
1: adu adu abi oro lo ba ri lale
0: nje mo wi pe awon kan wa to ma nse idanileko fun awon aja
1: bẹẹni bẹẹni
0: ti awọn naa ti wọn dẹ ma n ṣe iṣẹ si ẹni to gbọ idanileko lo ba di pe ọmọ ti ko ti to ọmọ oṣu mẹta o wa n duro sile oun lo wa n ṣe bi eniyan ọmọ ọdọ ti
1: ti moju to aja
0: akọkọ ẹyin eyan wa lo ba di lọjọ ta wi baba ti n ji lọ lati daji mama ni lati duro fun gba die
1: ile omo die
0: ko ti e to di wi pe yo ma lo si ile taja ti e lojo ta wi ohun nigbati mama ti o duro de aye kan lo ba fi aja sile lo ba lo
1: o ti gbe omo si ori
0: baba abadan bi mi le ri pe kini nkan na to wa sele gan nigbati aja gba akoso inu ile a so fun yin bo sun alaye de nawo pe akoko to
1: toju owo fe ro
0: oja e se ti en gbo wa agbo ife
1: special
0: e ko kale
3: Flash FM 105.5
4: Be prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
5: Trinity University, building on the rock.
6: Guy, we don't need talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
8: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
9: Guy, why you dey smile like this? Wetin happen?
7: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
11: Ite meji omi orogbo lemoni, sibi eduko ati iyo.
12: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
13: 2 years ago,

0: adupe
1: magic finger
0: ọsán
1: aláyànde akiyinku iṣẹ takuntakun
0: bẹyẹ
1: bá ń gbé ètò kalẹ lórí afẹ́fẹ́ bí irú ti agbófẹ́ special splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ ńbàdàn tó wá jẹ́ pé tó bá ti di ẹ̀ka ìpolówó ọjà kò sí ìpolówó kankan
0: nǹkan
1: ń bọ̀ nù
0: kọ́
1: ọlọ́run kó máa jẹ́ kí ìpolówó wa kó máa pọ̀ sí níṣẹ́jú
0: ìṣẹ́jú
1: eléyìí táwa ń bá bọ̀ lẹ́ẹ̀kan nígbà tí ọmọ ọ̀dọ̀ obìnrin tó ń ṣe ààtò ohun ìtọ́jú ilé
0: tó ti
1: lọ sí ìlú wọn nígbà tó gbọ́ pé màmá rẹ̀ ó ń ṣòjòjò àbí talẹni náà tí ìyá rẹ̀ ó máa ṣòjòjò tí ò fi ní tètè sáré lọ tọ́jú màmá tó ẹni kí ló wá ṣẹlẹ̀ jàre nígbà tí bàbá àti màmá tán ti ṣakitiyan tiraka làkàkà láti wá ọmọ ọ̀dọ̀ mìíràn tí yóò máa ṣe àtòónú ilé wọ́n sì wá rántí pé ajá náà tí àwọn ń sìn yìí ó ti pẹ́ táwọn ti ń lò ó kódà láì ṣe ọmọ ènìyàn wọn ti mọ
0: ìṣesí
1: ẹ dáadáa wọn bá kúkú fi àkóso inú ilé
0: lé
1: ajá lọ́wọ́ ló wá di ní ọjọ́ kan torí pé ajá nìkan ni alákòóso ètò ààbò inú ilé ìyẹn gan-an ló ń jẹ́ kí màmá inú ilé ó máa ń tètè ti ṣọ́ọ̀bù ilé ìtajà rẹ̀ nítorí ọmọ tuntun àlejò ayé
0: tí ó fi ilẹ̀ náà lé pẹ̀lájá
1: àbí ó máa ń tètè bí ọwọ́ aago méjì mẹ́ta ó ti lè palẹ̀kùn dé ìgbà míì a máa rò pé àwọn tó ń tibì kan bọ̀ ní ọwọ́ ìrọ̀lẹ́ ánìyà ọmọ òun bẹnú ilé
0: tó ti máa rò lé pẹ̀lájá
1: ló bá ṣàfà àkóso ètò ààbò lé ajá lọ́wọ́ ó wá ṣẹlẹ̀ ní ọjọ́ kan ẹ má bímí pé ṣé ọjọ́ burúkú ìṣùgbọ́mi mú ni o mi tí ì lè sọ ṣùgbọ́n nítorí àkókò mo fẹ́ ṣe pàápàá torí ibi tá a fẹ́ lọ lálẹ́ yìí ó nẹsẹ̀ díẹ̀ ó pọ̀ díẹ̀ ó bá di lọ́jọ́ kan ìyá ọmọdé láti ibi iṣẹ́ kò rí ajá
0: kò rọ́mọ
1: ó wo gbogbo àyíká nínú ilé lágbàlá kò rájá ìgbà yẹn gan-an ló wá kọ́kọ́ rò pé ẹjẹ́ àti ẹ̀ gbàgbé tajà sẹ́gbẹ̀ẹ́ kan náà
0: kóhun obi tó ń tẹmọ sí
1: kóhun ó tiẹ̀ kọ́kọ́ wọlé lọ lọ wo ọmọ tuntun àlejò ayé tó ń fúlù ṣóńsùn ni àbí báwo ló ṣe wà ẹ sì mọ̀ pé wọ́n máa ń gbé ọmọ bíọ́lá adékànbí ṣubí orí kóòtù àbí kílẹ̀ máa ń pè wọ́n gbé ọmọ
0: bóyálẹ̀mọ̀
1: bọ̀sùn aláyẹ̀dẹ́ àwọn kan wà tó jẹ́ pèdèpèdè láwùjọ pèdèpèdè wọn ò ní lè sọ nǹkan tí mo fẹ́ sọ yìí mo ṣọmọ ọ̀dọ̀ tí wọ́n fi bí lálànà mi lọ́rùn tẹ́jẹ́ ń ta ṣọ̀ṣọ̀ṣọ̀ ó kú bàbá ń bàbá tí ó nà mí lẹ́gba ní ìsìn ọlọ́run mo máa dúpẹ́ a ní rí náà kàn
0: dá ọlọ́run máa jẹ àríwú ẹ̀ mọ́ àwa wẹ̀rẹ̀ igan
1: adémọlá alágbèjọ ṣé o lè sọ lórí afẹ́fẹ́ bí mídòmídò ṣe sọ yìí pọ̀ ṣọmọ ọ̀dọ̀ rí
0: ọlátàbọ̀gì
1: a fi lè máa dá ọpẹ padà
0: sọdọ lọrùn
1: ṣe rí ọ̀rọ̀ tí à ń sọ yìí ó lágbára oògùn ti bẹ̀rẹ̀ sí ní yọ lára madam
0: ó
1: wo gbogbo inú ilé kò rọ́mọ kò tún rájá a ti mọ̀ pé tó bá donípele jìpele ọmọ làkọ́kọ́ ajá ló tẹ̀lé ó wá wo ibi tí wọ́n máa ń gbé ọmọ sí lórí kọ́ọ̀tù wọ́n dẹ̀ fi làákàyè ṣe o wọ́n ṣe é lọ́nà tó pọ̀ ga nǹkan kan ò lè kú gìrì lọ síbẹ̀ kó dààmú ọmọ lọ́mọ ọmọ tuntun àlejò ayé nígbà tí yóò wá débi kọ́ọ̀tù yẹn ó wá rí wípé kíní aṣọ ìbọrùn white ló wá jẹ́ kìkì ẹ̀jẹ̀ gbogbo bímọ gbogbo apáta la jèrè àwọn ọmọ wa
0: o
1: ọmọ wa kò ní yàn kú ẹ bá mi ṣàmì ẹ ẹ mọ̀ pé bí ọlọ́run tó bá gbé bí ṣe ṣe dé wípé ìwọ bàbá màmá tó ń gbọ́ wa lórí rédíò yìí agbófẹ́ special ọlọ́run á sọ pé màá jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn ẹ̀mí yóò dẹ̀ gùn o ẹ̀mí tiwa náà ṣe kí ni
2: a gùn
1: ti Olorun ba ti pinu be pe baba mama nu e bi ise emi yin ma yen tumo si pe e ma je won omo pe e so ko de ni iru eni be akoni ababo okunrin abobirin o tun je ere omo omo laye ipele keta ni pe o tun wa jeun ikokan awon aromodomo re be lo se ma ri oro jade
0: asera mu
1: ase tele
0: ara wa ni agan sami
1: nigbati iya omo abiamo oku oro omo
0: ipan ri lara so fun fun
2: ni
1: eje ori afefe la wa eje yin o da to
0: ipan ri o
1: o sa ri pe gbe ri balabala ah mo ti gbo balabala ah ki lo sele eru ti ba o wa ja igba lo wa ro wi pe o da na e je ko n jade si apa eyin ko le ibi kan wa ti aja eyan ma sere lo wa lo won yi ka gbogbo le lati ta nigba tori
0: aja
1: aja ah tori gbogbo eje nkan kan nigba ti mama wa sumo bi aja wa lo ba ri
0: eje
1: ejo to tobi gba won wo ya aja ejo yen de ti ku ṣùgbọ́n èrò tí ń bẹ lọ́kàn màmá ọmọ yàtọ̀ ó ní ibí yìí ni ìwà ajá wa sá sí àbí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ẹ wo gbogbo ara ajá bó ṣe kún fún
0: ẹ̀jẹ̀
1: tábà fẹ́ sọ pé jẹ́ nǹkan
0: ìpọ́n
1: màmá ti ń ké pé ń bo lọmọ ọ̀hún wà ìyá wa bẹ́ṣubẹ̀ gbàkú tí ẹ dúró kí baálé rẹ̀ ó dé màmá lọ mú àdá ó ṣàjá tó fi kú ẹ̀jẹ̀ ṣòfò lẹ́yìn ìgbà tó wá ṣèyẹn tán pé olórí burúkú ajá wo ni ló bá bẹ̀rẹ̀ sí ní wonú ilé àṣé bí ọmọ ènìyàn ṣe gbọ́n l'ajá náà gbọ́n
0: ajá ṣèṣe èèyàn láàrin
1: àṣé ajá ṣèṣe èèyàn ó gbé ọmọ yẹn ó wá tún gbé e wọ ibi tí ẹnikẹ́ni ò lè rí ibi tí màmá ti wá ń wo gbogbo iná lé ló bá rí ọmọ ọmọ sùn kankan ò ṣọmọ ṣùgbọ́n wọ́n ti pa ajá ọ̀pálámbá ọtí èbó fọ́ onígbà ń sọ orí sọ ọ̀rọ̀ rẹ o ajá bí ènìyàn ẹ̀yin tẹ bá fẹ́ pè lẹ́yìn ìgbà tá a bá polówó ọjà tán ohun tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbẹ̀kọ àbàlábà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọdẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ ti sin ajá dáadáa a fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa tẹ́ ẹ bá pè wọlé wípé kí lẹ lè sọ nípa ìṣesí ọmọ ènìyàn àti ajá láṣẹ pè é ní ajá bí ènìyàn ènìyàn
0: lọ́yìn tí ó sì yé ìyá onílé pé ejò lọ fẹ́ sí ọmọ tuntun ní jàǹbá ni òun àti
1: ajọ wọ̀ yá ajá ó sì pa ejò
0: yẹn má ìfarabalẹ̀ ìyá onílé ó ti rò pé ajá ti ṣe ọmọ tuntun léṣe ló fi rí ipán rẹ gẹdẹ ó ti pa ajá tán kó tó rọmọ ní kọ̀rọ̀ bíi tí ajá ti ọmọ bọ̀
1: àṣìṣe kéré ó tóbi ọlọ́run ọba ò ní jẹ́ ká ṣàṣìṣe ibi yòówù tẹ́ lé wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ṣé mọ̀ àṣìṣe kò ṣe é sọ pé kò sẹ́ni tó ga ju àṣìṣe lọ ọlọ́run kó jọ kó má jẹ́ ká ṣàṣìṣe
0: ẹ̀bọ̀sán
1: aláìdé ṣó ti tó ó ti tó o kò ṣẹ́jú méjì tó ẹ̀yin èèyàn wa afẹ́kẹ́ sọ kí lẹ mọ̀ nípa ìṣesí ajá tàbá fi wé ìṣesí tèmi
0: pàápàá àwọn tí wọn ti sìn tí wọn ti gbọ pé ó gbó wọn ó gbé dé wọn
1: pàápàá jùlọ àwọn ọdẹ
0: àtàwọn ọdẹ náà
1: tí wọn ń lò fún alójú méjèèjì àwọn àgbẹ̀kọ àbàlábà àwọn. Mm. Ohun gbogbo tí ó jẹmọ ìṣesí ajá ẹ ó pè wá wọlé ṣùgbọ́n eléyìí ò dí ìgbà tá a bá polówó ọjà wa tán torí owó náà lówó tó kú wa mọ́lẹ̀
0: ògbómọ́lẹ̀
1: ẹnu àsọ̀rọ̀ ni o. Owó wa mọ́lẹ̀ wo mú wo mú aráyé yóò bì lápò kẹ fi tún wa ṣe.
0: Àkíkà.
1: Ẹ ní wá owó tì nígbà kan ẹ̀yin èèyàn mi. Owó tẹ ẹ fi máa polówó ọjà tí iṣẹ́ okòwò yín yóò ṣe máa gbèrú Ọlọ́run jẹ́ kó máa búrẹ́kẹ́ o.
0: Àmì yóò wọnú
1: ọ̀rọ̀. Agbo òfẹ́ special ètò tí ẹ̀ ń ja ládùn yìí, a kí àwọn màmá wa tí ń bẹnú ilé tí wọ́n ti lọ látàárọ̀ tí wọ́n ti darí wálé. Kí lẹ̀yìn náà mọ̀ nípa ìṣesí ajá? Kí ni nǹkan tí ajá nífẹ̀ẹ́ sí? Kí ni àwọn nǹkan tí ajá kò nífẹ̀ẹ́ sí? Ọ̀nà wo ni ìhùwàsí ajá fi jọ ìhùwàsí ọmọ ènìyàn? Kí wá ni nǹkan tí ajá kórìíra tí kò fẹ́ láti ọ̀dọ̀ ọmọ ènìyàn? Kí ni ẹ lè sọ nípa àṣírí ajá?
0: Tàbá
1: ń sọ̀rọ̀ nípa ìṣesí tàbí tọ̀rọ̀ ẹ̀mí, ṣé ajá tá à ń sọ yìí náà, ṣé ó jẹ́ nǹkan tó wúlò fún ìgbésí ayé wa? Àbí ọlọ́kan ìyókù ló tún bá dé?
0: Gbogbo ọ̀nà tó bá gbà yí oúnkálukú.
1: Kọjá bẹ́ẹ̀ o.
0: Ká nà lẹ́fọ̀.
1: So ẹ̀yin èèyàn wa láìpẹ́ láì jìnà á lọ fún ètò kan tí wọ́n ti sanwó wọlé fún. Ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ torí wọ́n ní bí owó ní ṣọmọ ajé. Béèrè béèrè ní ṣọmọ ọ̀nà jà. Ọjà tá a bá rà kalẹ̀ owó náà la fi pa. Ẹ̀yin èèyàn mi jákèjádò orílẹ̀-èdè àgbáyé splash la wà nìbàdàn. Ẹ kí wa kó àjọ̀dún ni mo ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ wa kẹ́ tiẹ̀ wá fìfẹ́ hàn sí wa wípé tó orí rédíò náà la ti gbọ́ o aníkàkiyín o olùdásílẹ̀ ilé-iṣẹ́ rédíò níbejì splash 105.5 FM àti lágelu 96.7 òkè gajòkè àti ìgbìmọ̀ aláṣẹ rédíò àti gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rédíò a fẹ́ kiyin kú oríire àjọ̀dún ọdún kọkàndínlógún tí wọ́n dá splash sílẹ̀ rédíò aládàáni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpínlẹ̀ ọjà ẹṣẹ́ tí ẹ̀ ń gbọ́ wa mídò àti ikọ̀ rẹ̀ kò ní bàjẹ́ fún wa ẹṣẹ́ tí ẹ̀ ń gbọ́ wa.

0: Live FM. The best and the best.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń bolo àti fẹ́ òjò, olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.

0: lọ sọ́run àpáàdé ni pé ó gbọ́dọ̀ lọ gba kọ́kọ́rọ́ ikú, torí téèyàn bá lọ sọ́run àpáàdé tí ẹ̀mí yẹn bá lọ síbẹ̀, ara ikú kan náà ni, ikú náà ni, ṣé mọ̀ pé ikú mẹ́ta mo sọ fún ẹ pé wà, ikú tẹ̀mí, ikú tara àti ikú ti ayérayé tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀mí èèyàn tí ẹni náà bá ṣaláìsí láyé. Àṣẹrí agbára ikú yẹn sátani sí ń lò ó, ibo sì ni ìjọba sátani wà, ọ̀run àpáàdì ni ìjọba rẹ̀ ló ṣe kíni ló gún wà sí ọ̀run àpáàdì. So Jésù láti lọ bẹ̀ láti lọ gba ìjọba yẹn lọ́wọ́ ẹ̀, láti lọ gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ ẹ̀, láti lọ gba kọ́kọ́rọ́ ọ̀run àpáàdì gan lọ́wọ́ ẹ̀. Èsì o, ẹ já wo bíbélì ìwé Ebèrù orí kejì náà ni, Ebèrù orí kejì, Bélì sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá, ó ní ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ, ìyẹn ni pé àwọn ènìyàn, ó ní bí wọ́n ti ṣe alábàápín ara òun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé òun, ìyẹn Jésù Kristì, bẹ́ẹ̀ gẹ́gẹ́ lé òun pẹ̀lú sì ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti ipa ikú pa ẹni tí ó ní agbára ikúrun, èyí ni ní èṣù. Ṣé ẹ ti rí nǹkan tí Bélì sọ níbẹ̀ yẹn? So èrèdí tí Jésù Olúwa tí Ọlọ́run fi sọra rẹ̀ kalẹ̀ sí àárín ènìyàn, tó sọra rẹ̀ kalẹ̀ sínú àwọ̀ ènìyàn, tó gbé àwọ̀ ènìyàn wọ̀, tí a wá mọ ènìyàn yẹn, tá a mọ̀ sí Jésù, èrèdí tí Ọlọ́run fi ṣe iṣẹ́ yẹn ni pé kó lè kú, torí láìsí ikú, láìsí pé ó san gbèsè ẹsẹ wa lórí igi àgbélébú, àti pé ó jọ̀wọ́ ara rẹ̀ lọ́wọ́ fún ikú, kò sí bí ó ṣe lọ ṣẹ́gun sátani níbi tí ìjọba rẹ̀ wà. So ibo ni ìjọba sátani wà, ọ̀run àpáàdì ni. So nígbà tí Jésù Olúwa tó sọ̀kalẹ̀ sí ọ̀run àpáàdì tán, ó ṣẹ́gun ikú, ó ṣẹ́gun sátani. Bélì tilẹ̀ sọ fún wa ìwé Kólósè, ìyẹn Paul Apostle níwe Kólósè, nígbà tó ń ṣàlàyé iṣẹ́ ńlá àlá tí Jésù Olúwa ṣe fún wa. Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá, wọ́n ka ẹsẹ̀ ìkẹrìnlá àti ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn ní agbára púpọ̀. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ó sì ti pa ìwé májẹ̀mú rẹ̀ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa, ó ní òun ló sì ti mú kúrò lójú ọ̀nà, ó sì ti kàn mọ́ àgbélébù. Sọ̀rọ̀ nípa iṣẹ́ tí Jésù ṣe nínú ikú rẹ̀ lórí àgbélébù, ṣùgbọ́n lẹ́yìn àgbélébù ńkọ́ kí ló tún ṣẹlẹ̀? Ẹwọ ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ kẹẹ̀dógún. Kólósè orí kìíní ni, ó ní ó sì ti já àwọn ìjọba àti agbára kúrò lé ara rẹ̀. Àwọn ìjọba àti agbára wo nìyẹn? Ibo ni wọ́n wà? Ọ̀run àpáàdì ni, níbi tí sátani ti ń jọba ibẹ̀ ni. Ó ló já wọn kúrò lára rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó ló yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. So ó dàbí àwa tá a bá mọ̀ nípa aré bọ́ọ̀lù dáadáa, ṣe mọ̀ pé ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní home and away. Ṣé bàbá yẹn mọ tí mo sọ bẹ́ẹ̀ yẹn? Bóyá gbé agbábọ́ọ̀lù, kì í sọ̀rọ̀ lórí bọ́ọ̀lù ni là ń sọ, ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ni. Ṣùgbọ́n mo fẹ́ tiẹ̀ lo àfiwé yẹn náà kó lè yé wa díẹ̀ ni. Bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal, kí wọ́n tán bá sọ pé home and away, káwọn Arsenal kí wọ́n lọ sílé àwọn Chelsea láti lọ nà wọ́n mọ́lé. Tí Jésù Olúwa ṣe nìyẹn. So lọ síbi tí sátani níbi tó tẹ̀dó agbára àti ìjọba rẹ̀ sí, láti lọ ṣe kíni o? Láti lọ gba gbogbo agbára lọ́wọ́ ẹ̀, àti àwọn tí wọ́n jọ ń jọba yẹn, àwọn ẹ̀mí èṣù bíi tiẹ̀ tí wọ́n jọ ń jọba, àwọn ẹ̀mí kẹ́mi bíi tiẹ̀ tí wọ́n jọ ń jọba, Jésù Olúwa gba gbogbo agbára lọ́wọ́ wọn. So nǹkan méje ni Jésù Olúwa lọ sí o ní orígi ní ọ̀run àpáàdì yẹn. Ó lọ ṣẹ́gun ikú níbẹ̀, pé kí ẹnikẹ́ni tó bá ti lè gbàgbọ́ nù rẹ̀ kó náà lè ṣe kíni o? Kó lè ní ìṣẹ́gun lórí ikú. Nǹkan lẹ́ẹ̀kejì tí Jésù tún ṣe nínú pé ó lọ sọ́run àpáàdì ni pé láti lọ gba gbogbo agbára tí sátani ń lò lórí ẹ̀dá, láti lọ gba gbogbo agbára tí sátani ń lò lórí ènìyàn. Pé ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ nù rẹ̀ kó náà lè ṣe kíni o? Kó lè ní ìṣẹ́gun lórí sátani. A ó tẹ̀síwájú lọ́la, mo pè ọ́ ní alábùkún fún.
1: Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè, tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 08163309793, lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo.

0: Splash FM 105.5.
1: Agbefe special ni Splash 105.5 FM Ogun Akoko Radio Adani Ibadan.
2: Agbefe special e ma ba wa kalo.
3: Láìṣe àníàní ọ̀rọ̀ ìfẹ́ ṣe pàtàkì
4: ó ṣe kókó
3: lára nǹkan tí máa jẹ́ kí ẹ̀mí ẹ̀dágùn yálà ọjọ́kùnrin tàbí obìnrin náà ni kó ní ìfẹ́ tó gbilẹ̀ bí ọ̀wàrà òjò nínú ọkàn rẹ̀. Láàrin ọkọ àti ìyàwó ẹ jẹ́ ká fìfẹ́ lò, láàrin àwọn ọmọ àti òbí ẹ jẹ́ ká fìfẹ́ lò, kó tó di pé a máa tẹ̀síwájú ẹ̀yẹ èèyàn wa. Aago mẹ́sàn-án ó ti lo ètò ń tẹ̀síwájú. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu, Akí Alàgbà Akíìmù Ọ̀páṣọlá, tí wọ́n ti ń ṣàtìlẹ́yìn fún wa láti ayé alálùsókè. Ọlọ́run ọba òní já rógun alálùwọlé. Shop 5/10 lọ́jà Agbági Tuntun ní New Ife Road Nìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ ni Alàgbà Akíìmù Ọ̀páṣọlá ti ń ta bẹ́ẹ̀ṣíìtì ìgbàlódé lóríṣìíríṣìí, ní aláwọ̀ aláràǹbarà bẹ́ẹ̀ bá ṣe fẹ́, pílò tó jẹ́ ìrọ̀rí àti àwọn kọ́tẹ́ẹ̀n ojú fèrèsé àti tẹnu ọ̀nà. Gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Alàgbà Akíìmù Ọ̀páṣọlá. Ẹ má gbàgbé, Shop 5/10 lọ́jà Agbági Tuntun nílùú Ìbàdàn, iná ni Alàgbà Akíìmù Ọ̀páṣọlá wà. Oríṣiríṣi àwọn nǹkan èlò ìṣelé lọ́ṣọ̀ọ́ lóríṣìíríṣìí, iná ni wọ́n tún tà ń bẹ̀. Kódà wọ́n ń ta rechargeable lantern, torchlight àti lamp tó ṣe pé láyé òde òní tán bá ti ẹ̀múná wá, tẹ bá ti ṣáàjì àwọn náwọ̀nyí lójúmọmọ, kẹ máa gbádùn ẹ̀ lọ́wọ́ alẹ́ náà ni ò bá lẹ́jọ́ ná. Alàgbà Akíìmù Ọ̀páṣọlá, ẹ ṣe ẹ̀kọ́ àtìlẹyìn látìgbà tó ti pẹ́ sẹ́yìn. Shop 5/10 lọ́jà Agbági Tuntun ní Ife Road Nìbàdàn. Alàgbà Akíìmù Ọ̀páṣọlá, ẹ ó máa ta wàràwàrà tí ọmọ ẹ̀ta máa ń tà kí ọmọ ẹranko mi ò tó dé o. Abétayà Motor Part ti ń bẹ ní Ọlákúnlé Bus Stop ní Adébáyọ̀ Àlàó Àkàlà Expressway tó wá láti roundabout oríta Challenge tó lọ sí àpáta Ìbàdàn. Kéèyàn tó dé àpáta yẹn ibìkan ńbẹ tí wọ́n ń pè ní Logudu ní Ọlákúnlé Bus Stop, ibẹ̀ ní Abétayà Motor Part tí wọ́n ti ń ta páàtì ọkọ̀, páàtì márúwá, páàtì ọ̀kadà, dórí oríṣiríṣi táyà fún mọ́tò lóríṣiríṣi. Ẹ mọ̀ pé gbogbo àwọn táyà tá à ń sọ yìí ó ní nọ́mbà tiẹ̀. Tẹ́ ẹ bá ti mọ nọ́mbà, ó ṣe titun àyẹ̀rán tàbí tòkunbọ̀, ó wà ń bẹ̀ rẹkẹrẹkẹ. Táyà mọ́tò, táyà márúwá, táyà ọ̀kadà, ó wà ní Abétayà Motor Part Ọlákúnlé Bus Stop Katode Logudu, níbi tí traffic light tó ti ń pàṣẹ mọ́tò márúwá àtọ̀kadà níbẹ̀ kí a tó dé àpáta nílùú Ìbàdàn. Wọ́n ta oríṣiríṣi àwọn nǹkan tí mọ́tò máa ń lò, márúwá àti ọ̀kadà, bíi bátìrì, bíi jáàkì àti oríṣiríṣi àwọn nǹkan èlò ara mọ́tò, márúwá àti ọ̀kadà, agaga, táyà tuntun, àyẹ̀rán àti tòkunbọ̀ táyà fún mọ́tò, fún márúwá àti ọ̀kadà, grade 1 oríṣiríṣi, ó wà ń bẹ. Abétayà Motor Part Ọlákúnlé Bus Stop ní kátó débi tí traffic light ń pàṣẹ mọ́tò, Adébáyọ̀ Àlàó Àkàlà Expressway tó ti oríta Challenge lọ sí àpáta ní Ìbàdàn. Abétayà Motor Part aláàánú mẹ̀kúnù ni wọ́n máa ń ṣàánú àwọn tó bá fẹ́ ra nǹkan bó jẹ́ brand new tàbí tòkunbọ̀, ni gbogbo èèyàn ṣe nífẹ̀ẹ́ wọn. Kódà wọ́n tún ń ṣiṣẹ́ ẹ̀fọ́ga ìgbàlódé, kò ṣẹ̀ṣẹ̀ nílò pé a ṣẹ̀ṣẹ̀ máa jáàkì, a máa tú táyà kó tó di pé a dí táyà tó bá lu níbìkan. Technology ìgbàlódé tó ń ṣe káàkiri àgbáyé làwọn náà ń ṣe ní Abétayà Motor Part Ọlákúnlé Bus Stop Àlàó Àkàlà Express ní àpáta Ìbàdàn. Atajèrè le ma ta o ni sowo short o olorun yo ma wa pelu yin e se gan abetaya won ni da wo na ni
4: obi
3: okere be ba de be ri pe omo lu abile ni ti o je oga won bi odun oladokun ni abetaya motopath mi gbadọ gbagbe bakan na lati kan si Woli Ruben Aikore Celestial Church of Christ okay Irapada Parish ti gbogbo eyan mo si Sele Gospel aka Sele Gospel number 49 Adeosun Zone 2 Apete United States of Apete yen ni Apete ni Ibadan nipinle Oyo e se baba wa o Woli Ruben Aikore Olorun ba yo je ki ina mi mi won ko ma jo hehe ninu aye yin
4: amen
3: ise iranse yin a ma gboro si Woli Ruben Aikore Jesu Loluwa Olorun o ma gbo ti yin na o to eyin eyan wa ibi ti awa de duro ni isin ko to di pe a ma bo si ipele to kan eyin ti e wa nle ani beere fun yin ki le le so fun wa papa julo eyin ti o to je pe o ti pete tin sin aja aso oro yen le kan gege bi ko mo okun aja bi eniyan
4: eniyan
3: bi aja ki la won asiri ta wa o mo to
4: elomin to mo
3: nipa ise si aja
4: iwa si aja
3: ati eyan ona wo ni huwa si eniyan ati aja fi papo ona wo ni huwa si aja ati eniyan ti yato kini awon nkan ti aja ma nse ta fi mo pe bayi kasha
4: bayi kawodi
3: nkan bayi lo nbere
4: 0706 0706 949 949 3000
3: e fara bale gbo 0706 0706 949 949 3000 tabi 0701 0701 447 447 5770 etun bo 0701 0701 447 5770
4: ele rongba ti
3: kile risi kila shiri te fe ki gbogbo aye mo lati pase splash to nso job bi odun mo kan ni logun net e kale daddy sale
5: wo
3: ni bo le wa dugbo le tin soro ilu wo ni
5: olomi mi so
4: ilu mi
3: olomi ki loruko yin abe fe so ni
5: tayin bakari
4: to
3: ehe baba bakari e fun wa lawon asiri tawo omo
5: gege ele ko to lo gan mm ele ko lo gan
3: mm
5: o ti mori
3: aja lopo lo si mori
5: te ba tawo te ba lo gaje
3: ehe
5: eba di ye ye ni de bi pe ogbo to re da fa igbo mi ni ta lo
4: ti o fi ru yo yin
5: bi pe wa awon kele ti fi mu le pe ti e ya da yo mo yan o mu pe la e ya re yo le
3: baba
5: wa so ni mo ni mi le
3: abajo ti awon agbalagba fi so pe aja ki gbagbe olore
5: ni gbagbe o
3: ah
5: ni da mu ni mo si bi pe olóògbé mi mi la ṣẹjẹ yìí
3: ṣe gbọ́
5: ìkiri mo ti ṣe bọ̀
3: eléyìí ta sọ sórí rédíò láìpẹ́ kí lè rí sí ọ̀rọ̀ yẹn ná
5: nípa pé
3: tí ìyàwó ilé baálé ilé ò tí ì dé nígbà tó dẹ̀ ti wá ọmọ nígbà tí ajá ṣe bí ènìyàn tó lọ fi ọmọ pamọ́ níbi tí nǹkan kan ò ní lè débẹ̀ tínú wá bí màmá pé ń bo lòun ò rọ́mọ ó wá lọ pajá
5: ajá fi hàn yóò fi hàn
3: ọ̀dà
4: ẹṣẹ́
3: adúpẹ́ lọ́wọ́ yín tó ẹnìkan náà tún ti wọlé ẹ̀ka lẹ́ o 0706 949 3000 0706 949 3000 ẹ̀ka lẹ́ dádì wa bó ni o ẹkú gbẹ́ngbẹ́lẹ̀ kí lorúkọ yín bo lẹ ti ń sọ̀rọ̀ ìlú wòlé wàsà.
6: Orúkọ mi ni Amabi Ọmọgbàyè.
3: alabi omo gbayi e gbayi titi dale
4: amabi
3: ehn awon asiri tawo omo afe ki awon eyan wa o gbo ni le ni ki la asiri te mo ni pa ja ti eniyan
5: lati iwo lodo oba lati nti
3: ah iwo ti o ni le ko ti o ni kokoro
4: ewe won fi de le
3: ewe won fi de le omo ba teni mere ehn angbo yes sir
5: na oro aja fe ni kaka si
3: ehn
5: aja je o ba de ni ti omo ori o si gbo ki omo ji omo o omo pa iya
3: aja more
5: wa pe ru se ba si aja ba da wa ba wa de ti ni ni ti da da aja ba ka ba ti to lo ni ko aja mi ba ti le ko ku ba yi
3: yo ba tere sinu gbo ti o ba le ta bi yo wa pe ni ba ki ti won ba n le eran ko kan lo nu gbo ton ba ri se lo to ni sa
5: teri ife so pe odo bi o baba mu
3: ehn
5: ya ba ni ki pa
3: igbona ra ni oro omo le
4: rogo ti fi omo je ni
3: kini ma je ikorira fun awon aja
5: seri aja ikinje ikorira fun aja ni ti a pa lati ni beke yo ti disu wa pere ni si
3: ehn
5: ta je ba ti nkan fun ni e bo de su ni te lo yo mo
4: yo ton vi le mura
5: si sori mi
4: e ma jere we ti fun
5: yo han mu wa yo han mu ji ti e go mo
4: ada
3: e se adupe baba wa
4: kari gberun gba telomi
3: oju oni ti e ni te o e pe fun wa o e se o
5: e pe
3: eh 0701 447
4: hello
3: 5770 e kale o splash la wa ni badan yeah
5: yes
3: Charlie moruko yin adugbo le wa ilu o
5: oluwa gbenga lo so lata
3: lati oluwa gbenga
5: akimorin
3: bo ni adugbo yin lale hello sir okay hello
5: kale
3: e kale o kilo ko yin bo le wa sa
5: Bola bi lo so lataye.
3: Ehn, ki le ri si oro aja ati eniyan tan so le kan.
4: Adun to sele pelu nu oro wa.
3: Aja bi eniyan, eniyan bi aja ati akawe ta mu wa lale.
5: Bẹ́ẹ̀ ni.
3: Ori.
5: Aja la koko. Ninu pe nkan o mu ori. Aja ni farada.
4: Ni farada.
3: Aja ni farada.
5: Yo ni farabalẹ ati de lo kulo o si wa kisi lati ko aja je o se le ko tun ni pe ati se da ye ape ape ba tan
3: alagba aje pe aja man tu asiri bi ti eran nu gbe wa ti won ba de gbo lo ati eni to laja
5: se ba ri aja
3: yes sir
5: aja yo mo aja ni
3: eh
5: aja se mi ko
4: e chun
3: oda e se daddy wa afẹ́fẹ́ yẹn rí bákan kò ṣe dáadáa tó ẹ má bínú sí wa so 0706 949 3000 ok ẹ jẹ́ ká sinmi díẹ̀ ná ká pawó wọlé kó tó di pé a máa tẹ̀síwájú ẹnìkan ti wọlé àbí ẹ kalẹ́ sà níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ìlú wo lẹwà àdúgbò wo ni.
5: Orúkọ tèmi ni ọmọ ọba Adégbòkè Awolowo láti Owú Lẹ́mú Owú ní agbègbè Ìwó.
3: Ẹ̀lẹ́ o, kí lè rí sí ọ̀rọ̀ tá à ń yẹ̀wò lálẹ́ yìí dádì wa?
5: Ọ̀rọ̀ gidi ni ẹ̀ ń gbé ẹ̀wùsà àkọ́kọ́. mo ni aja kan. Wokot ni oruko re nje.
3: Eh, ki le po oruko yen?
5: Wokot loruko aja
4: ni. Wokot, oda.
3: Ah, ebo le tun bi so oruko aja ni. Se aja tun gbe ebo daddy.
5: mo fẹ́ràn ajá ìdè bí wípé èmi gan kọ́ ni mo ní ajá yìí o ìyàwó mi ló ní ajá yìí ṣùgbọ́n mo fẹ́ràn ajá yìí púpọ̀ jù ó fi ìwà kan níjọ́ kan tí mo fi máa pé ìṣe ènìyàn ìtẹ́ránpó ìtẹ́ránpó lè ní ajá ìbí ọmọ mẹ́rin tó bá ti fẹ́ bí wọ́n máa lọ wọ ihò blọọkù wọ́n máa wọ ilẹ̀ láti mọ̀ pásìkò bíbí máa rẹ̀ ti tó àtàkóso ibi tó ti fẹ́ bímọ ó bímọ yìí
3: ó ti
5: bímọ yìí bí ọ̀sẹ̀ bí méjì sí mẹ́ta ẹ̀ǹgọ́ mi sà.
3: agbọ̀nyin dáàdì.
5: ajá yìí ọmọ rẹ ti ń lọ bí ọ̀sẹ̀ kan sí méjì kò tí ì lajú dáadáa lójó bá rọ̀ awá sì pẹ́ ká tó wọlé àti ajá yìí ti ń fi eyín gbé ọmọ rẹ̀ kúrò ní abẹ́ ibi tó gbẹ ilẹ̀ sí ó ti ń kó wọlé ó ti ń gbé wọlé lẹ́yọ kọ̀ọ̀kan òtò yẹn wá pọ̀ débi wípé àgbà láti wá wọ́ di ọkọ̀ ọmọ kan ṣoṣo tájà yóò rí gbé jáde òtò wá wọ́ di lórí ajá yìí ṣe padà wá sínú ilé lọ́dọ̀ wa ó sì ń sunkún ó sun ẹkún débi wípé àwa náà fẹ́ ní màmá kí ló lè máa pajá ìlẹ́kùn ká tó wá mọ̀ ìpè ọmọ rẹ̀ kan ó wà tí àgbà láti wọ́ lọ so ó bìnà wípé bí ènìyàn bí obìnrin ṣe bó ṣe fẹ́ràn obìnrin bó ṣe fẹ́ràn ọmọ inú rẹ̀
3: iṣẹ́ ni
5: ó fi hàn wípé ẹni tó ní ajá ọmọ obìnrin tó ní ajá yìí tó wá fi ìwà wara pa ajá torí pé kò tíì rí ọmọ rẹ kò ṣàkíyèsí irú ìwà tí ajá lè wù dáadáa náà kàn sin ajá lè pọ̀ mọ́rú ẹ̀dá kájá jẹ́ ajá ò lè fi ibi san oore láéláé ajá ò lè fi ibi san oore fẹ́ dà láéláé téèyàn bá mójútó ajá dáadáa ajá ò lè gbábọ́dì fún òyàn bí ẹranko inú ilé mi ti lè gbábọ́dì fún òyàn.
3: ẹ ṣe dádì ọ ẹ kú làákàyè àlàyé yín ó dùn mọ́ wa gan ẹ ṣe ẹ má ti kúrò bẹ́ẹ̀ máa ẹjá jọ máa tẹ̀síwájú pẹ̀lú ètò yìí tí aago mẹ́wàá ó fi lò ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ studio manager ọlọ́wọ́ ọ̀dán bọ̀sún aláyẹ̀dẹ́ ká yanjú àwọn owó tó ti wà ńlẹ̀ tó ti wọlé ká ṣe tiwọn náà kí ó lè bá kú mú bí ìdodo ẹ̀fọn tó ṣùgbọ́n lọ́wọ́ yìí kọ́ abracadabra ó ti yà gbé sókè.
6: ẹni lórí lórí ń bọ̀ ẹ̀ńgẹ̀yìndé ipa tí ẹ̀ ń kó ṣòro àpá ọmọdé ó kájì yóò ṣe ẹni lórí.

0: kejì bí àwo rẹ̀ ṣe jókò ní living room ló bá ti bẹ̀rẹ̀ sí ní takòtó ọ̀rọ̀ sí àwọ̀ ẹ̀ wípé wọ́n máa rí iye owó kan tó já mi láyà nínú fóònù rẹ̀ ìyàwó bínú wípé kí ni tiẹ̀ láti máa ṣe àtojúbọ̀ sínú fóònù mi olówó ti yapa àbẹ́nìkan yá àkáǹtì rẹ tó gbé owó rẹpẹtẹ síbẹ̀ ni
1: ara ti láríbù máa sọ
0: ṣùgbọ́n ìyàwó ilé wa fi ọgbọ́n obìnrin ṣe ó ní lóòótọ́ àti lódodo ó ní owó ńlá tó rí yìí ogún tèmi tí bàbá àwọn tó fi sílẹ̀ ni gbogbo àwọn ọmọ bàbá iná ló dẹ̀ gba ẹ̀tọ́ tiwọn nítorí náà kò sí nǹkan tá a lè fi pamọ́ gbàrà tí ọkọ máa sọ̀rọ̀ ó ní rárá o ó nínú baálé ilé àtìyàwó tálẹ́ ni àkọ́kọ́ ìyàwó náà yáa fi làákàyè sí ó fi làákàyè sí pé nígbà

0: Ogun tagbe
1: wa. Oh, that da.
0: Abiola Adekan bi dagbere now.
2: Abiola
0: Adekan bi lorukọ temi je ka supade ni. Se o fi tule tule si ya da no mo le biru.
2: Le mo fe su to ni. Ka supade laya sa
0: so a je pe o
1: o dabo.
0: Emo
1: ru nkan yen.
0: Orun re la o sun e se ti en tele wa ni splash. Aku ajodun. E wa gbe ipolowo oja jade ke ki wa pe aku ajodun ni beji o odun kokan di logun splash ati ojo bi baba to ti wo 87 ki baba ko ma je baba
1: baba pe laye ko ma fi ni
0: la lagbada lagba ye e ku kale
3: Ile se radio malu abi number one.
4: Flash FM 105.5.
5: Ilo ko so mi e gangan ni yi ti be so ni.
6: O mi ni ra ko fi o wa da.
7: Ngo bo ti gbowo lori bayi. E de le ta naira 500 naira. Ko kan kankan lati ra mo.
8: Kaka lu so be fun e ore wa.
9: Emi ma ti choka.
8: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàgbé sí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
8: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
7: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta?
8: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì.

ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láíláí. Ẹnikẹ́ni wòlíì èwo nìyẹn àyájọ́ ni. Nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè, ò ní wọ́n á máa pe èdè yẹn. Gbogbo ilé tẹ́ ti tan rédíò, gbogbo ilé iṣẹ́ tẹ́ ti tan, inú mọ́tò tẹ́ ti tan rédíò. Èdìdì kan ń wọbẹ̀ lónìí, májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí, aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí. Kìkì dá kí wọ́n máa ṣe àmì ni. Ẹnikẹ́ni ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún. Ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá. Láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀, òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan. Òní wọ́n ń pè ní àgbáyé. Wọ́n wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì. Bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde. Ire ní ìlà oòrùn, ire ní gúúsù, ire ní àríwá, ire ní ìwọ̀ oòrùn, ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Gbogbo ẹni tó bá ń ṣe àmì, mo ní kọ́ máa wá ọbọ̀. Màtá Adúnẹ́mọ náà ṣàdáàlì Abadash. Ọlọ́run o, bàbá mi o, gbogbo ẹni tí ń ṣàmì ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ọya máa jábọ̀, máa wọnú ilé yẹn. Ire tẹ́ ẹ̀ lè jẹ tán, ire tẹ́ ẹ̀ gbé ní àgbétì nínú ilé yìí. Wọ́n pàṣẹ, mo ní kọ́ wọlé wà. Òní ó le díẹ̀, kò sí ẹni tó lo kírímù yìí tí wọn ò ní ṣàánú ẹ̀. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ire ń wà ọ̀bọ̀, ire ń wà ọ̀bọ̀, ọ̀la ń wà ọ̀bọ̀. Ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé, ó yà lọ gbéṣe. In the name of Jesus. Yé ń yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà. Ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà. Tọ́ bá di mẹ́fà, ayé aṣọ ló kọ ni. Ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà? Àṣírí ni ìka ọwọ́ rẹ ni. Ìka mélòó lo onímọ̀mọ́? Ìka márùn-ún. Ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní, tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì, kò ní ju kínkin ní báyìí lọ. Ongo ní ṣe mú, kò ní wúlò fún nǹkan kan, kò ṣe tó kabọ̀. So ìka márùn-ún lo ní. Mo kọjá lọ, Ọlọ́run mẹ́ta lọ́kan o. Ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́, Ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀. Ìka márùn-ún márùn-ún, márùn-ún bí márùn-ún bí márùn-ún bí, ó jẹ́ ogún. Mo pa inú pàkáàdì Ẹ̀dúná Ṣantáàkà. Gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi, nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà. Gbogbo ẹni tó bá ṣe àmì, àánú aláìlẹ́gbẹ́, ìrànlọ́wọ́ aláìléèyàn, ó dìde sí ọ lójijì. Wá gbọ́ o, ayé kan tó ní ayé yẹn sáré. Gbogbo ẹni tó bá yọ ọ́ lẹ́nu, ọ̀run yọ ọ́ lẹ́nu. Gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú, ọ̀run dà láàmú. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, oore àjẹ́ǹjẹ tán. Oore tó ṣiṣẹ́ rẹ̀, ó ni wọ́n ń pè lórí ọ̀fẹ́. Oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́. Ọya máa gbà á, ọya máa gbà á, máa jábọ́ sínú fíìmù. Má jẹ̀mú tí bàbá rí ọ̀jẹ̀ gbádùn ẹ̀, má jẹ̀mú tí ìyá rí ọ̀gbádùn ẹ̀. Mo ní kọ́ wọnú ayé ẹ lọ.

gbogbo ẹyin ọmọ ọlọrun ìpàdé Canada ni agbára ẹni tó láyé àtọrun alé ọ̀la ni nílùú Canada. Ẹnìkan ni ti wẹ́mà ńkọ́ àárọ̀ ọ̀la lòun so contradict ara wọn pẹ́pẹ́ yọ pọnmọ. Ẹnìkan ní sẹ́sìn méjì láṣẹ wẹ́mà lágbára ọlọrun ìkan ní aago mẹ́jọ àbọ̀ ó bọ́ ọba lè fúnjà fúnjà bọ́ ọba lè wé nǹkan kan mọ́ wé nǹkan kan. Ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ti Canada ó bẹ̀rẹ̀ ní aago márùn ìyẹn lọ́la bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ẹ bá mi tẹ̀ fáwọn ọmọ yín ẹ bá mi sọ fún ẹ fún mi ní flyer bàbá mo fẹ́ káwọn ọmọ mi ó wá síbẹ̀ tèmi ojú pé kí n lọ anoint wọn lọ. Ó fẹ́ gba ìwé ìléwọ́ fún program Canada tó bá lọmọ ńbẹ̀ tàbí ẹni brother ẹni sister ẹ kàn ní kí wọ́n jọ ẹ kàn ní ẹ fún mi flyer ẹ lo number 081 86 37 kan 34 43 081 667 637 34 43 number mi mo fi pe adua o mo fi send ebi adua o e send the flyer si mi e send the way le wo ma send e to ba bere si pe in block number re.

jẹ́ ìgbàdúrà fún àwọn ọmọ tí wọ́n bí lónìí. Èyàn ọmọ tẹ́ ń ṣe birthday yín lónìí àti gbogbo ẹ̀yin tẹ́ ń mark wedding anniversary yín lónìí ẹ̀kúnlẹ̀. Gómìnà wọ ẹ̀kúnlẹ̀ mo fẹ́ gbàdúrà ni. Àyájọ́ ń bẹ lára mi lónìí o. And gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform military àti paramilitary ẹ̀yin náà ẹ̀kúnlẹ̀ o. Studio àti radio station yìí ẹ̀kúnlẹ̀ o. Gbogbo ẹ̀yin ìyá ọlọ́jà ẹ̀kúnlẹ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ gbé cream lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀kúnlẹ̀. Mo gbé ọwọ́ mi sókè. Mo lo májẹ̀mú nǹkan mẹ́sàn-án tí ò lè di mẹ́wàá. Ẹnìkan ní ìyẹ̀wò tó nìyẹn. Ego mẹ́sàn-án níbẹ̀ láàárọ̀ ọkùnrin. Kò lè di mẹ́wàá láéláé.